0: ìlànà lè wa.
1: Ìlànà lè wa.
0: Tí èjé yóò lówó dalẹ̀.
1: Tí èjé yóò lówó dalẹ̀.
0: Sọ pé ìlànà lè wa.
1: Ìlànà lè wa.
0: Tí èjé yóò kówó jọ.
1: Tí èjé yóò kówó jọ.
0: Ìlànà lè wa.
1: Ìlànà lè wa.
0: Tí èjé yóò rìn lọ́wọ́.
1: Tí èjé yóò rìn lọ́wọ́.
0: Ó pàṣẹ.
1: Ó pàṣẹ.
0: Ẹ fa yé mi lẹ̀.
1: Ẹ fa yé mi lẹ̀.
0: Yọ yọ yọ yọ yọ. Ìjọba kòkòrò lè wa.

0: kami wa ni oho mo se ri bi pe eyan ba da o mu sinu mi bi o se ma ru ni fun yen n jade be loju ara mi lo n jade be ni oju ara mi fun yen sa n jade mo sa n pe mo mi loju iro yen bi mo se ri kini yen to gbori jade ijo yen gun de bi eru tun ba mi bo se yori sta koko ma sa mi je bi to jade lara mi wo jade to finu ni wa sile loju iwo yen tade ko lati mo ri mi yi o more grace and more anointing. Thank you so much. Lord, we increase your grace.
1: E kaaro baba ise te fi gbogbo ojo aro yin se ninu ise iranse ko ni ja sasan olorun tubo ma duro ti yin ipeyan fo kakiri gbogbo agbaye e ni fo mo sise iranse e ri mi lo bayi lati Akure nibo ti n soro omo ori ijo afefe ni mi ori riri ṣugbọn mo gba ipe yin gbọ akọkọ ẹri mi ẹri ti mo fẹ kọkọ sọ ẹ ba mi fi ẹmi gbe kẹ gbàdúrà fún mi kẹ bá mi gbàdúrà lé lórí ní ọdún tó kọjá ọmọ mi kan wà ó ti lọjọ lórí mi fọn ti lọ sí 40 kò lọkọ tó bá ti fún mi lówó mo máa ń san owó ọrẹ má jẹmú oṣooṣù nígbà tí mo san ọrẹ yẹn ìyanu tí mo rí ni wípé ìránṣẹ́ náà ọlọ́run bá má jẹ̀mú èṣù jẹ nínú ayé ẹ̀ ọlọ́run ṣẹ́gun ayé ẹ̀ ó lọ́kọ ọlọ́run yàn fún wà nílé ọkọ ẹ̀rí mi nìyẹn inú mi dùn nítorí pé ọlọ́run bẹ ní sioni ní ẹ̀rí mi kejì arábìnrin kan wà nílé wa ó sìkì ó ti kú mo wá gbé òróró yín mi ò gba òróró yín ṣùgbọ́n mo fi ìgbàgbọ́ gbé òróró kalẹ̀ nínú lórí pẹpẹ ilé mi mo wá gbé mo wá lọ́lọ́run bàbá ṣe bí ọba òróró ẹ wà ń bí ẹ jẹ́ kí n dà sí lẹ́nu bọ́n ṣe bá bí bọ́n ṣe la inú ẹ̀ mo wá dà sí lẹ́nu mo ṣe sí tó jí nìyẹn tọ́lọ́run sọ di alàyè padà tó di ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀rí mi nìyẹn o ọlọ́run á ràn yín lọ́wọ́ o orúkọ mi ni yẹmí ìdòwú ọlọ́run kó ṣèyanu nínú ayé mi sí síwájú àti síwájú sí àmì.
2: Kí lọ́lọ́run ò lè ṣe.
3: Kò sí.
2: Ó máa ṣe tiẹ̀.
3: Amẹ́.
2: Ó máa yanjú ọ̀rọ̀ ẹ̀.
3: Amẹ́.
4: Nígbà táwọn tó wà ní diaspora tó wà lẹ́ ọba wọ́n láwọn ò ní gbàlẹ̀ mo níṣẹ́ ní mọ́ọ̀bù wọ́n láwọn ní mọ́ọ̀bù bọ́bá ti ní mọ́ọ̀bù ìyá ti jẹ mọ́ọ̀bù yẹn Fàyọ́mbẹ́ tó ọba ní mọ́ọ̀bù ọtí wọ bàtà kó ti tún ti gbó tí ìyá ti jẹ òun náà ni ó lò àwọn kẹyẹ lápẹrẹ gbàgbọ́ta fẹ́ lò ẹ náwó sí mi mo pa láṣẹ.

0: ètò wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Genesis orí kẹtàlá ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá. Genesis orí kẹtàlá láti ẹsẹ̀ ìkíní títí dé ìkẹwàá. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí.

0: ó fara kásá ní Sodomu àti Gomara tó padànú ìyàwó rẹ̀ àti gbogbo ohun tí ó ní síbẹ̀. Ibi tó yàn ni ó ló mú bá lórúkọ Jésù ẹ̀yin olùgbọ́ mi ẹ̀ ní síyàn. Ẹ̀kọ́ wo la rí ní mò ń fún lílò nínú ibi tí a ti gbọ́ọ̀rọ̀ Ọlọ́run yìí? Àkọ́kọ́ ni pé a lè gbọ́n ju Ọlọ́run lọ. A gbọ́dọ̀ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Abrahamu gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu nígbà tí Ọlọ́run sọ fún wípé jáde kúrò ní ilẹ̀ rẹ àti kúrò láàrin àwọn ènìyàn rẹ sí ilẹ̀ kan tí wọ́n fi hàn ọ́. Ó jáde kúrò ní ilẹ̀ rẹ ṣùgbọ́n kò jáde kúrò láàrin àwọn èèyàn rẹ̀. Ó mú Lọ́ọ̀tì lọ́wọ́. Eléyìí è ṣe ìgbọràn tó pé èyí sì fa wàhálà láàrin òun àti Lọ́ọ̀tì. Nínú ibi tá a kà yìí, Abrahamu ó fi ọgbọ́n orí yanjú tó wà láàrin òun àti Lọ́ọ̀tì. Ó dé Lọ́ọ̀tì, má jẹ́ ajá, ẹbí ni wá, má jẹ́ abẹbí jẹ. Ìwọ máa lọ sọ́nà bíi, kémi ọ lọ sọ́nà bíi. Bí ìwọ bá ṣe lọ sọ́nà bíi, kémi ọ lọ sọ́nà òun ni. Àwọn méjèèjì wọ́n sì yanjú rẹ̀ nítòbí ìnàbí. Ẹ̀kọ́ kẹrin, a lè máa tọ́ ènìyàn kọjá pa máa fún lóúnjẹ títí ọjọ́ ayé rẹ̀. Ìgbà kan ó wà tí a já lẹ́nu ọmú. Nítòótọ́, òun Abrahamu fẹ́ràn Lọ́ọ̀tì ṣùgbọ́n ó tó àkókò láti já lẹ́nu ọmú kí ó dá wà ní onìkan. A ní máa bọ́ ènìyàn lọ, kódà ọmọ wa à ní máa bọ́ lọ títí láé. Àkókò kan ń bọ̀ tá a já lẹ́nu ọmú, tá a fi ṣe tiẹ̀ fún. Yorùbá ní tọmọ bá tó lọ́kọ́ ìlọ́kọ́ ni, tọmọ bá tó ládà ìládà ni. Yíyàn fún ara ẹni tó bá jẹ́ nínú ìfẹ́ Ọlọ́run ó dára. Ṣùgbọ́n tá a bá yàn fún ara wa tí è ṣe nínú ìfẹ́ Ọlọ́run, àkóbá ńlá gbáà ni ó ṣe fún wa. Yóò mú ìkùnà wá, yóò mú ìdààmú wá, yóò mú wàhálà wá. Ọlọ́run ó gbà wá lọ́wọ́ gbogbo rẹ̀. Ẹ jẹ́ kí a súre òní. Olúwa gbogbo àwọn olùgbọ́ mi lónìí, Olúwa síjú àánú wò wọ́n. Ìbáṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run kò ní bàjẹ́. Ìbáṣepọ̀ wọn pẹ̀lú ìdílé kò ní bàjẹ́. Gbogbo ìbáṣepọ̀ tó ti bàjẹ́, Olúwa tún ṣe. Olúwa rà wọ́n padà. Olúwa mú padà bọ̀ sípò. Ilé yín yẹ àlàáfíà Ọlọ́run kó wọnú rẹ̀ lọ. Inú mọ̀lẹ́bí yẹ àánú Ọlọ́run kó wọnú ibẹ̀ lọ. Gbogbo ohun tó lè da ilé rú, gbogbo ohun tó lè da ẹbí rú, Ọlọ́run gbẹ̀sẹ̀ lé. Ilé yín Ọlọ́run rán àlàáfíà sí. Ìdílé yín Ọlọ́run rán ìtura sí. Ọlọ́run rán ìdùnnú sí. Ọgbọ́n tẹ́ fi yanjú gbogbo ohun tẹ́ ń là kọjá, Ọlọ́run gbé wọ̀nyí. Ilé yín ibi ò ní bá yín o, ìyá ò ní jẹ yín o, iṣẹ́ ò ní ṣe yín o. Gbogbo ọmọ ìdílé yín ni wọ́n yé o, ni wọ́n yan o, ni wọ́n yanjú o. Ẹ ní sọkún lórí ẹnikẹ́ni, ẹ ní sọ̀fọ̀ lórí ẹnikẹ́ni, ẹ ní sì pinnu ṣe o, ẹ ní sì yàn ràn lọ́wọ́ o. Gbogbo àwọn tẹ́ ràn lọ́wọ́ wọn ò ní dẹ̀gùn ní han yín. Àwọn tó sì ti dẹ̀gùn ní ran yín, Ọlọ́run yà yín yà wọ́n. Mo ní gbogbo ẹni ràn lọ́wọ́ lórúkọ Jésù tí wà ń gbógun tì yín, Ọlọ́run gbà yín lọ́wọ́ wọn. Gbogbo ẹni ẹ sàánú fún tí wà ń rojọ́ yín kí láì dá, Ọlọ́run tù yín lẹ̀. Gbogbo àwọn tí wọ́n á máa dédé àyedèlẹ̀ láàrin ibi tí ń tòrò lórúkọ Jésù, Ọlọ́run pa wọ́n lẹ́nu mọ́. Ọlọ́run bá wọn wí. Àwọn kan wà ibi làwọn máa ń fà. Gbogbo bí wọ́n bá wà wọ́n máa dàárú ni. Wọ́n máa kọ́ ìyẹn ọ̀rẹ́ sí ọ̀rẹ́. Wọ́n máa kọ́ ìyẹn ìdílé sí ìdílé. Wọ́n máa kọ́ ìyẹn bàbá sí ọmọ, ọkọ sí aya. Gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀, Olúwa gbẹ́sẹ̀ lé wọn. Olúwa bá wọn wí. Olúwa sọ wọ́n dasán. Olúwa sọ wọ́n dòfo. Ilé yín ó là láàfíà. Ògo Ọlọ́run yóò bò yín. Ẹwọ Ọlọ́run ó wà lára yín. Inú yín ó dùn o. Ayọ̀ yín ó kún o. Ìfẹ́ Ọlọ́run ó ṣẹ́ mọ́ yín lára o. Ojú àdúrà ò sì ní tì yín. Gbogbo ohun tí ń ṣe ti yín, Olúwa ó sàánú fún yín. Yóò ràn yín lọ́wọ́. Lórúkọ ti Jésù Kristì ẹ ní sì pinnu ṣe. Ní gbogbo ọ̀nà ẹjọ́ aṣẹ́gun lọ, yóò sì yẹ yín, yóò dára fún yín. Inú yín ó dùn, ọkàn yín ó balẹ̀. Ògo ni fún orúkọ Olúwa. Jésù Olúwa wa, ire o.
1: Ẹ pàdé wa fún àkọ́tun ètò yìí lọ́jọ́ mẹ́jọ ní dédé àkókò kan náà. Olùṣọ́ àgùntàn wa ni ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékunlé Adédokun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08039501349. Lẹ́ẹ̀kan sí 08039501349. Títí ọjọ́ mẹ́jọ ká pàdé láyọ̀. Èmi ni tiyín tòótọ́, Joy Ọládẹjọ́.

0: Gbẹ̀rọ̀yìn kí la wà ń kà
1: á ti fún tẹ́ ẹ̀dọ̀ ni ó gẹ́gẹ́gẹ́ ó yá jù rẹ̀rẹ̀ gẹ́gẹ́gẹ́ ó ti gbá gẹ́gẹ́gẹ́
0: rẹ̀rẹ̀ gẹ́gẹ́gẹ́ kí la wà ń kà á
1: ti fún tẹ́ ẹ̀dọ̀ ni ó
0: ti fún tẹ́ ẹ̀dọ̀ ni ó
1: ti fún tẹ́ ti fún tẹ́ ẹ̀dọ̀ ni ó ti fún tẹ́ ẹ̀dọ̀ ni ó.
0: Àmì.
1: Àmì.
0: Ó yọ bí ọjọ́ ó là kanlẹ̀ bí oṣù Màrí tí fún tẹ̀dọ̀ ìròyìn ó lé téńté bí oṣù pa.
1: Ọjọ́ kẹla.
0: Ó rọ̀ bàn ò bí òrùn.
1: Oh my God, oh my God.
0: Ó ṣeré gédé.
1: Ó ṣe bí ọmọdé.
0: Ó wèé gédé ó ṣe bí ọmọdé.
1: Ó gbé tún fúlù dání.
0: Ó gbé tún fúlù dání lórí woro tí woro jí koro jí koro ní woro tí gboro tọ pé pé ó lọ.
1: Ó lọ bàbá tí fún tẹ̀dọ̀ mọ́.
0: Ológi yín dé ẹkú ojúmọ ẹkọ ọyẹ tó là pérengede ìbéèní ìròyìn dé.
1: Eré ìwé owó tún kiri òbí.
0: Ìbéèní ìròyìn rè é.
1: Oh my God, oh my God.
0: Tí fún tẹ̀dọ̀ ìròyìn látúgbédé láàárọ̀ tòní òbí ṣe wá o. Ẹkú ojúmọ ẹkọ ọyẹ tó là pérengede ṣáwúrò ìdẹ bó bá balẹ̀ a máa ró ìró ayọ̀ kó máa ró lẹ́ẹ̀dẹ́ tiwa àti tí
1: yìí. Àmì àṣẹ.
0: Àtúgbédé lóní kẹ́ńkẹ́ lúkẹ́ o ká tún gbáràkà sí da ìròyìn sí yín létí gbọ́. Lóòrọ̀ tòní ẹ káàbọ̀ sí ìkànnì splash ìkànnì alára gbàyídá 105.5 FM.
1: Oh yeah.
0: The Integrity Station promoting that value. Washington IB ni wọ́n ń pè bí alágbà aláògùngùn.
1: Oh yes, ke.
0: Alágbà aláòkín.
1: Oh my God.
0: Ọ̀kín lọ bá ẹyẹ ní gbogbo ẹni ẹ bá rí ẹbí kìnìún lọ bá ẹranko ẹni bá bá wọn ògùngùn bá bá ẹyẹ.
1: Ni wọ́n mọ ìdọ́tí.
0: Ṣáàkì sóòrùn àbítámọ́ra bí ahéré dùndùn fọ̀rọ̀ gbogbo ṣàpamọ́ra. Tí fún tẹ̀dọ̀ ìròyìn náà rè é bàbá bẹ́ẹ̀. Ọlọ́run
1: gbẹgbẹgbẹ
0: ọláìwájú ọpẹlẹ ọrọ adéwùsì lorúkọ mi. Elephant Soloyin tún gbé èdè bí ìṣe rẹ ọkan ṣoṣo àjànàkú tẹgbà àgbòjì ẹfun òpapọjọ g square arco sky
1: gíran
0: global radio kingdoms kọrọ continental
1: and intercontinental.
0: Ẹlẹ́mbẹ̀rún ẹkú kalẹ̀.
1: Ó dé ẹjẹ́ máa kíra wa láàárọ̀ yìí pé ẹkú ojúmọ ẹ̀sùnkú ojúmọmọ ní gbogbo ibi tí ẹ̀yin ti láǹfààní láti máa gbọ́ wa. Ìkànnì ọmọlúàbí làwa ń pe bí splash 105.5 FM ilé funfun báláwú alágbàlá ọ̀kín ìyẹn nífẹ̀lẹ̀lẹ̀ nílùú tìbàdàn o. Ààfin funfun làwa wà tá a ti ṣe bí ọlọ́ba. Gbogbo ẹni tó bá ti jí kó tara ṣẹ̀ṣà lọ́rẹ̀ẹ́ jẹ́ ẹni tí ò bá ti jí dìde ńlẹ̀ o. Bí pé ìròyìn ti fún tẹ̀dọ̀ yìí tẹ́ máa ń gbádùn láti 19 tó ti pẹ́ ọdún kọkàndínlógún rèé 19 years. Ó tún ti gbìnà yá láàárọ̀ tò nínú o. Ó máa ṣerégedé ó máa ṣe bí ọmọdé ó máa tó pinpin ó máa lọ fáàfáà torí pé lójúkoro síkoro ló máa bá kiní ọ̀hún dé o. Ti fún tẹ̀dọ̀ tẹ̀ ń wò yẹn is already showing. Ẹ tẹ̀lé wa ní ìtàkọ́ ìjà Facebook eré tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí splash FM 105.5 FM Ìbàdàn ni o bẹ́ẹ̀ bá ti gbà sí báyìí. Ó mọ́lẹ̀ rokoṣo ni kẹ́ ẹ mọ́ fojú yín wòran ayọ̀ lọ́rùn balẹ̀jọ́ nù. Ìwé ìròyìn tò lọ́wọ́ wá lórí tábìlì tiwa o.
0: Ọ̀pọ̀.
1: Daily Post rèé kìí ṣe Daily Pot.
0: Punch rèé. Ìbàdàn The Nation. Punch. Olúwa ń bẹ.
1: Guardian.
0: Punch. Sunday Punch.
1: Gbogbo ẹ̀ ló wà ń bí. Ó wá ń ṣe wá ní kàmíkàmí kó o tútù mi ka o.
0: Àwọ̀
1: ṣe kìíní ẹ̀ fún yín láàárọ̀ tòní. Ìròyìn ni ó máa bá yín lára mu kò ní í gbòdì lára yín.
0: Àmì o.
1: Ìyá àdínní yín náà ni o.
0: Báwa.
1: Aminat Adetun Badmus olórúkọ tèmi. Mọ́tàláyé eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ kọ́. Mọ̀mọ́.
0: Ó ṣeré gédé.
1: Mọ̀mọ́.
0: Ó ń gbé kejì.
1: Mọ̀mọ́.
0: Ó ṣeré gédé.
1: Mọ̀mọ́.
0: Lóníkoro síkoro.
1: Mọ̀mọ́.
0: Ó ṣeré gédé.
1: Mọ̀mọ́.
0: Alẹ́ tilẹ̀.
1: Mọ̀mọ́.
0: Dàgbàjẹ́rọ̀ fún.
1: Mọ̀mọ́.
0: Mọ̀mọ́ aláta.
1: Mọ̀mọ́.
0: Kọ̀ǹkọ̀ ló bá dé lónìí.
1: Mọ̀mọ́.
0: Ààrẹ wà sí.
1: Mọ̀mọ́.
0: Ó ṣe nọ́mà. Ìyá ṣẹ̀rí, ọkọ ṣẹ̀rí, bàbá ṣẹ̀rí,
1: ẹ̀gbọ́n
0: ṣẹ̀rí. Ó fún yín tẹ́ fi máa mọ bó ṣe ń lọ gan lápò ọ̀dọ̀ tiwa ti fún tẹ̀dọ̀ ìròyìn nìbàdàn láwà tá a gbé ń jayé tá a gbé ń ṣayé
1: ìbàdàn
0: láwà ìbàdàn náà sì ní bàjẹ́.
1: Àmì.
0: kò ní bàjẹ́.
1: Àmì
0: o. Kò ní bàjẹ́.
1: Ó bàjẹ́ ti.
0: Tó àkọlé ìròyìn rèé lápọ̀dọ̀ mi Abuja ló kọ́kọ́ gbé wa lọ.
1: Ok, FCT. Ó
0: gbé wa tààrà bá FCT ni.
1: FCT. Ó dọ̀dọ̀
0: wíkẹ́. Aṣojú alákòóso fún ọ̀rọ̀ ti olúlulẹ̀ Nàìjíríà ń ṣojú wọn náà ńbẹ náà
1: nìyẹn.
0: Ìyẹn sọ wíkẹ́ ló sọ̀rọ̀ o. Ó ti ń gbé ìgbésẹ̀ kan àwọn ètò kan lọ lábẹ́nú báyìí wípé ẹgbọ́n gbogbo ọkọ̀ kọ́kọ̀ tó bá jẹ́ alágídí nínú àwọn ọkọ̀ tí ń rìn lójú pópó. Èyí tí ó bá ti kọ̀ láti wa ara rẹ̀ gúnlẹ̀ sí àwọn ààyè ibùdó tá a ti ṣe lọ́jọ̀ fún ìwakọ̀ gúnlẹ̀ sí.
1: Tamina
0: bíi páàkì gbogbo nílùú Abuja. Wọ́n ní àásì gbẹ́sẹ̀ lé. We gbẹ́sẹ̀ lé.
1: I hear some wiki. That guy. Okay.
0: Gbẹ́sẹ̀ lé o. Ọkọ̀ tó bá ti ní pé òun ò mòfin tẹ̀lé. Irúfin lókun tó wọ́n yàn láàyò. We gbẹ́sẹ̀ lé.
1: We gbẹ́sẹ̀ lé ọkọ̀ yẹn.
0: Daily Post lamu ti fún $10 ká.
1: Ó dáa Daily Post náà ló tún taari ìròyìn eléyìí ẹnu yìí sì lára fọ́kẹ́ẹ̀mù. Iye san wíkẹ́ náà tún ni o. Wọ́n ní ó mọ̀ ti ṣe lálàyé. Pé ẹ wo ẹni tí ṣe lólédè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Gbogbo àwọn ìlérí tó ṣe níjọ́ òní fún yín nílùú Àbújá. Ó ti mọ àwọn ìlérí ọ̀hún ṣe. Níbo gan ló ti gbogbo lòun jáde. Kí wá ni tó fa sábàbí tó gbogbo lógbó lòun kalẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin ò gbọ́ láàárọ̀ tòní o. Bá kókó rẹ̀ bá ti tó ni.
0: Ọjọ́ bẹ́ẹ̀ ni pé a ò fi iṣẹ́ àmàlà ríran iṣẹ́ àmàlà ríro ran àwọn kan ni. Àbí ó ti wá jẹ́ yìí torí mọ́ sábà ṣẹlẹ̀ àwọn ìròyìn ká jàmàlà tán ká gbọ̀nà ọ̀run lọ. Nǹkan tún lélẹ́yìí o. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Kogi náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí Ọlọ́run kíniwín o lórí bí àwọn ìdílé ẹlẹ́ni mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan ṣe jẹ́ àmàlà tán. Tí wọ́n sì tara bẹ́ẹ̀ di èrò ọ̀run àṣàǹtì. Kí ló dé? Ṣé nítorí pé wọ́n sọ pé ọ̀nà ọ̀fun lọ̀nà ọ̀run? Ṣé bí tàmàlà wá ló yẹ kọ́ jẹ́?
1: Irọ́
0: pọ́ǹchì ló mú ròyìn.
1: Àmàlà táwọn kan mọ̀ sí lérí ara wọn tí wọ́n mọ̀ jẹ lájẹ làágùn tí wọ́n ó tún jẹ tán tí wọ́n ó tún gba bí
0: gbàgbọ́
1: méjì sí.
0: Kí ló adé pẹ̀lú yẹn wọ́n rán ara
1: wọn. Ẹbí ti jẹ́ ní ọmọ ló
0: mọ. Ẹ máa lògùn ara
1: wọn. Bóyá tiẹ̀ gbé wọn láàárọ̀ ìgbà yóò ti fi ẹ̀rẹ́ rí
0: yóò pé kó
1: tún padà cast ni ìwọ ọmọbìnrin. Ó dáa tó bá níbẹ̀ ẹja lọ sákàtà àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀gálọ́gàá tá a bá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ elépo tó ń ti afẹ́fẹ́ gáàsì yẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Pengasan ni wọ́n o. Wọ́n ní lánà tí í ṣe ọjọ́ Àbámẹ́ta Sátidé òun náà ni ààrẹ tuntun wọn. Ó yọjú bóde fín. Ọbẹ̀rẹ̀ ẹṣẹ́ lákọ̀tún ta wá ni ààrẹ tuntun ọ̀hún. Bọ̀sún Ọlábìyí Àgòrónì. Ó wá gbé àwọn gbólóhùn kan kalẹ̀ tó lágbára pọ̀ o. Kí wá ni àwọn gbólóhùn ọ̀hún ti fún tẹ̀dọ̀ tù bá kókó rẹ̀ bá ti tò ní.
0: Aláyànde mo tẹ̀rọ pọ̀ fẹ́ dákọ̀.
1: Aláyànde bò bọ̀sún bò o.
0: Nígbà mo gbọ́ bọ̀sún.
1: Ebi studio manager lòun. Bọ̀sún Alábìyí Àgòrónì
0: lélẹ̀yìí.
1: Kì í ṣe Bọ̀sún Aláyànde.
0: Tó ìṣẹ̀lẹ̀ kan rèé ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná kíná tó pa ni èéfín ẹ̀ ní kọ́ pààyàn. Àmọ́ bẹ́ẹ̀ bá dé ògbómọ̀ṣọ́ èéfín ni wọ́n ń pè éfín o. Wọ́n ní ìyá kan àti ọmọ rẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa bá ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná kan lọ. Ní ìpínlẹ̀ Yobe. Ní ìpínlẹ̀ Yobe. Ọjọ́ burúkú ṣòde parọ́ lílé
1: yìí o.
0: Ilé ìwà burú Ọlọ́run jọ ṣọ́ wa ń bẹ̀ o.
1: Ami ami.
0: Abiyamọ àtọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Ìjàmbá iná.
1: Ó dá ẹja tún wo ìròyìn eléyìí Sunday Punch ló gbé láàárọ̀ tòní o. Wọ́n ní ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí. Òun náà ni àwọn kanranjọ́gbọ́n ikọ̀ agbésùmọ̀mí ní abáyabo mọ́ṣáláṣí kan eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Niger. Wọn ò lọ́ọ́ rèé kí Jimo o. Wọn ò lọ́ọ́ rèé kí Rúńbẹ̀. Wọn ò lọ́ọ́ rèé kí Màámù. Wọn ò joyè Dàdání o. Wọn ò sì gba fíṣẹ̀ bílì láàyè.
0: Wọ́n
1: ní yabo tí ẹ yabo mọ́ṣáláṣí ọ̀hún. Àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn léyìí tí wọ́n wá kírun. Wọ́n ti kó wọn lẹ̀ bárajọ́ gan o. Léyìí tí wọ́n sì ti jí wọn gbé lọ. Níbo ni ẹ wá jí wọn gbé lọ báyìí? Kò sí ẹnikẹ́ni tó ti lè sọ. Ti fún tẹdọ̀ròyìn rẹ o. Ẹ gbọ́ láàárọ̀ tòní.
0: Ó dáa tó ìròyìn kan náà tún lélẹ́yìí títí fún tẹ̀dọ́ gbé lápọ̀dọ̀ tèmi. Wíkẹ́ ló sọ̀rọ̀ ó ní wọn ò nílò ká ẹ̀ṣẹ̀ máa fi mí sí ipò kan àbí ààyè kan ipò ẹ̀ tá a bá ti wá fi jẹ kinní kan báyìí náà lẹ́tù wá fi ṣiṣẹ́ dáadáa ó ní mi ò nílò rẹ̀ kí n tó gbé ìgbésẹ̀ àti rí wípé tinubu sẹ̀ ni ó jáwé olúborí. punch náà ló gbé oní gbogbo tó ń bá ní nípa gbogbo tó ń bá ní ní agbára lòun ó sàbí bí ògùn láti rí pé ire ni tiwa wípé Tinubu òun náà ni yóò máa gbé gbọ́ orókè punch ló gbérò yẹn jáde o
1: ìgbàǹbájò
0: ló nílùú gbẹ̀rọ òun tún dé pẹ̀lú orin tuntun pẹ̀lú lù tó ká màmá ayíǹde o ìtẹ́mi ní níyàwó ayé ìrè ní tiwa ibi mọ̀ ń lọ nù.
1: Mi ò tiẹ̀ wá lọ náà bẹ̀rù ọ̀dọ̀ àyìn náà ọmọ wúrà lèmi fẹ́ gbà
0: ìwọ wá lọ gbọ̀dọ̀ wa
1: ìrè ní tiwa. Lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi ń kan àwọn olùkọ́ èyí ti ń bẹ nílé ẹ̀kọ́ ọ̀hún wípé wọ́n kùnà láti fi àwọn èsì ìdánwò tí àwọn akẹ́kọ̀ọ́ kan ṣe fi sí ìtàkùn ayélujára ilé ẹ̀kọ́ ọ̀hún kí wọ́n lè ṣe àkójọpọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ìdánwò eléyìí tí wọ́n ti ṣe káwọn ọmọ tá à ń sọ nípa rẹ̀ yóò lè láǹfààní láti kópa nínú ìkẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ ọ̀hún. Bó ló ṣe wá jẹ́ bó lọ̀rọ̀ ọ̀hún ṣe rìn ti fún tẹ̀dọ́ tún láàárọ̀ tòní bákòókò rẹ̀ bá ti tó ni àmọ́ ṣàṣkọ̀rọ̀ wọ́n níṣẹ́ rí Àtíkù ni àti Òbí ni wọ́n ní ṣe báyìí gbúrùn àwọn ọ̀fẹ́ àwọn ọgbà ǹjẹ́ kí ni wọ́n gbọ̀tẹ̀lé lórí wọ́n ní dáhùn pé àwọn kan kóra wọn jọ wọ́n pera wọn ní G100 lẹ́yìn tí wọ́n ní gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ ni wọ́n ń pèpè pé ẹjẹ́ àforíkorí ká fi kùlùkù gbogbo ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú tá a jọ wà nù kínní yìí o ká wá fọ olùdíje kan kalẹ̀ tí ó lọ rèé díje tako ẹni tí ṣàyẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọn ni Àtíkù àti Òbí sọ pé no who does that bó náà ti ń ṣe yẹn àwọn ọgbà àwọn ọ̀faramọ́ òun náà ni orin ti ń tẹnu wọn jáde níbo wá lọ̀rọ̀ wọn fulẹ̀ sí gan tí fún tẹ̀lọ́rọ̀yìn ni ẹ gbọ̀hún láàárọ̀ tòní.
0: Ẹ jẹ́ ká mọ bó ṣe ń lọ nípa Tinubu.
1: Ẹ já mọ́.
0: Àti máa ṣe bọ rẹ̀ ẹgbẹ́ bóde.
1: Ẹ já mọ́.
0: Gbogbo ìtàn gbogbo àkọsílẹ̀ nípa Tinubu ti ń bẹ lọ́wọ́ yín ẹtú bóde.
1: Abẹ́mọtú di bàbá.
0: Àtíkù ló ké gbàjarè bẹ́ẹ̀ fún àjọ ọlọ́tẹlẹ̀múyẹ́ tilẹ̀ Amẹ́ríkà o.
1: Ok.
0: Tá a mọ̀ sí Federal Bureau of Investigation.
1: Ok.
0: FBI. Àtíkù olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC. Òun náà ló ké gbàjarè bẹ́ẹ̀ pé ẹ já mọ bó ṣe ń lọ ẹ má dáwọ́ bo nǹkan kan. Ẹ má dáwọ́ bo nǹkan kan mọ́ ẹ já mọ bó ṣe ń lọ. Kí lẹ tún dáwọ́ bò kí lẹ ní ẹni wàhálà kan ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ni yóò lọ sí. Ẹ̀mí wulẹ̀ ti ń lọ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Pọ́n là á ṣẹ́ fọ̀n. Bó bá fẹ́ ṣomi ẹjọ́ ṣomi. Bó bá fẹ́ ṣẹjà kó ṣẹjà. Kò ṣe jẹ́ yẹ kẹ́ lọ̀rọ̀ náà tó jáde látọ̀dọ̀ Àtíkù o. Ajá ìrẹ́lẹ̀ kò tó bọ̀ ẹ̀jẹ̀ ká kí ikú ewu.
1: A kì náà ni.
0: Wọ́n ní àwọn mẹ́ta kan tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kaduna. Adúpẹ́ wọn gba ìdáǹdè wọ́n gbòmìnira o.
1: Àwọn náà bá wọn dúpẹ́.
0: Ó dẹ́ orin mú mi rántí sinimá Aláàjì Ajílẹ̀yẹ̀ kọ́lọ́hún kò forí jù wọ́n kò forí dùpọ̀
1: wọn.
0: Ṣé ẹ rántí ìgbà tí Ládì tí tóun lọ sí ọ̀run rere tí Tàfá lọ sí ọ̀run àpáàdì wọ́n wá kọrin kan fún Ládì tí gbàdúrà pé èrò rere ilé ayọ̀lódé èrò rere ilé ayọ̀lódé wọlé ilé ayọ̀ mo bá ayọ̀ mo bá ayọ̀ ṣẹṣẹ èrò rere
1: ilé ayọ̀lódé
0: ẹ dá mú sọ fún.
1: Ẹni lọ́run àpáàdì nǹkan.
0: Orin burúkú àti pàṣán ni. Pàṣán
1: ni. Wọ́n fi
0: pàṣán wẹ́kọ̀mù tàfá. Pàṣán wọ́n fi wẹ́kọ̀mù tàfá o. Àtìgbà náà ojú ẹni àmọ́ bàbá tàfá náà ti lọ.
1: Bẹ́ẹ̀ ni.
0: Àná ti dágbére fáyé. Kí ọlọ́run kó bá dẹlẹ̀ fún èèyàn rí.
1: Bẹ́ẹ̀ ni.
0: Dẹlẹ̀ fún èèyàn sinimá lásán ni o.
1: Ó dáa tó bá rí bẹ́ẹ̀ já tu wo ìwé ìròyìn Daily Post eléyìí tó jáde fún tààrọ̀ tòní wọn ni iléeṣẹ́ àjọ apiná eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Yobe. Òun náà ni àmọ̀ ti kìlọ̀ báyìí o pé ẹnikẹ́ni èèyàn kéèyàn ìsọkùnrin ni isobi ni isomode ni isagbalagba ni e to ja wi pe owo ba lo re ba to wa duro gege bi afurasi e ti je ki okuku birimu birimu ko ma foju bade ni awon ijoba abile merin kan le ti eni awon transformer be bayi gbigbe ni kebu be bayi yijo ni awon waye opo na rire ni won ni enikeni ti owo ba ti n baba yi oh my god awon oni foju kekere fi owo kekere mu oro hun bo ti wuwo ma ni bo gan na ti gbogbo lo jade kini to fa saba bi gan awon ijoba bile merin le ti eni won wa ninu okuku birimu birimu bo lo se je eyan mo tun gbo laaro toni o ti fun o o si tedo royin be
0: eje ka ki alakoso fun ra agbara ina oba lasiko yi tori pe ti wa tun ni
1: honestly nipile oyo nbi
0: olasukan mi tegbe
1: oh my god won se daada
0: eku ise o
1: lana wa le lana ataro ni na un ti de
0: mataro ni fanu ti e ti wa mu otutu mu yan ba mi yan ba tun le ti lasiko yi o fe sire le si
1: o fe gan ni
0: o fe han re le mo
1: o fe gan
0: egan lo fe egan lo fe so re down
1: a ki yo e mo mo se o yo ma ju yin se ni gbogbo igba asiko erun wa nbo basiko erun bayi le de bayi ko ma ro be
0: igba na la wa to mo nti o se le e ja roju oja ta ba pada de ti fun tedo royin tesi waju
1: e ku kale
2: Flash FM 105.5. The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15, starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators, and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp. Where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314. 0907-893-3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
3: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
5: Splash FM 105.5.
0: Oye kaabo pada lati oju oja be ni ti fun te do royin wa fe gbina ya gangan bayi agada ma daro ki kan ma faso sign mo.
1: Yes ke.
0: Daily Post lo gbe royin wa bi mo se mu akole re lekan won ni alakoso foro lulule Nigeria ye san wike na lo ti kede re wi pe eto gbogbo nlo bayi o. Lati ri wi pe oko koko eleyi ti o ba ti tasi agere ti o so pe awon ebi ta se ni ibudoko gbogbo ohun o ni wa gunle sibe mo ani gbigbe la mo gboro awon ko be o a o ma gbe selian
1: okay
0: ki wa se gbigbe sele nikan a tun mo lu won gbanjo gbaga
1: o
0: gbaga
1: gbe sele lu gbanjo
0: gbe sele lu gbanjo a gbe sele a si tun lu won gbanjo ni o oni bi o se bade niyan o Wike na ni mba won niro in soro le yin ti o lo re se abewo. Si a won a kan se shekan to je ti o popo na gbogbo. Ele ti o wa ni a won agbegbe kan to je a won ilu amon na sira won ni ilu Abuja. A won o popo na to je kwe o jokpe ti won ti inre ti ki won o se won.
1: Okay.
0: Apo kashi o popo na kan ni ati o ni kilomita meri la kan. Buhari si Kubwa ni ilu Abuja oni oro na to nso oni papa julo oni se pelu awon ti won je awako loju popo awon isowo dereba ti ngbero ni rona bipe kini n ba won je po ni awon popo na wa gbogbo ni olulu le Nigeria dipo ki won ma lu awon ibi ibudoko gbogbo ta ti se lojo fun won bi ele to wo nbe ni mabushi e wa ma ri on te kan ma hero bi e he gbin loju ona won kan ibi kibi to ba ti won won ti hero nti won o wa tenu mo oro na wi pe labe akoso to won o awon ri daju pe igbese to to ele to si ye na lawon o ma gbe o lara re na ni wi pe oko ele to ba je alagidi ti olowo re toko ti o wa lo si bi won wa ko gunle si gbero
1: okay
0: abi ibudoko gbogbo awon gbesele awon wa lu ni gbanjo eyi o ma je eko gidi fun elomi to ba fe ya leti lapa ki o le ba mo pe ijoba to nsise nbe lode ni afikun oro oni se wa ri nipa ti awon aye kan nbe fun awon oko ele ti a fe ta gbogbo awon lilo awon I fi ona to bo fi mu lo awon ona kan ta ti ya soto fun oko gbogbo to ba nbe fun tita ni olulu le Nigeria won ni wike na lo pa bi ya bidun oro wi pe awon ibudo kan nbe to je pe ifo nte lu wa fun to si je pe ko si meji ta mo fi won se awon eka gbogbo to nbe labe ijoba apapo le Nigeria ni dipo te fi wa ma lo office ohun awon aye won yi na ni bi ti a ti ma se akoso gbogbo to jomo gbogbo oko ati awon aleti lapa wa ko gbogbo ni atoko won be ibi ta ma lo fun won nu o wa fi di oro mule oni se ri gbigbe awon osise ti amuseya kale lojupo na ti ri wipe gbogbo enikeni to ba nso wipe ti ijoba bawo ibi to ba wo hun no ma wa ko gunle si oni gbigbe iko na kale ni o je ki nti awon gba lero yi ki o se se koda gan gbogbo pe ka mu oko letila pe eyan ka gbe ta awon to ba je iko ti amuseyahun ana ni o je ko sese ki soro ka kan so lasan
1: okay
0: nigba ti won ba ti mo pe oluberu kan be oni beru enikan ta won le ma beru wa ti won foju ri won gege ba won lokada se ma sa fun yeso nile ibadan ti ami
1: beni beni
0: eh ba na ba ti ri won mo ba ti mo pe awon kan wa n to si to si fe ma park si bi ti o yo park si tori po fe gbero tete ni lokan pe oko re fe di gbanjo nu
1: o
0: better ko tele ofin
1: ko ba so fun oko re pe o dabo dabo
0: kayode
1: o de to ba di be ja lo taratara sinu wero ndelo post le to jade fun taro to ni oro gbogbo to ni se pelu alakoso fun olu ilu lo le de wa Nigeria ilu Abuja iyan yen son wike o na lo mo ti se lalaye o bi pe e wo ipolongo ibo lati tun yen ti se lo le de wa Nigeria iyan Asiwaju Bola Ahmed Tinubu si ipo are lo le de wa Nigeria lekeji ki ma soro enu lasan oni se ri ipolongo ibo ta so nipa re ye oni awon nkan kankan eleyi ti o gbe dani eje kini awon nkan ti o gbe dani o oni awon akanse ise eleyi ta le fojuri bayi ti ayo le de wa Nigeria Asiwaju Bola Ahmed Tinubu to ti se eleyi to ti mu ki igbaye madun awon mo le de wa Nigeria ko tubo ma gberu si oni gbogbo eleye la won be si ni taribode ene bi eto ipolongo ibo bo se ngbina ya bayi o tesiwaju na awon oro ele to se lalaye o pe ewo ke tu wo bi awon adehun omi lengbe eleyi ti ayo le de wa Nigeria se papa julo fun awon eyan nilo Abuja pe ewo eyin te wa nilo Abuja yi a se bayi a se bayi a se bayi a se bayi oni se ti mo pe ki so enu lasan mo gbogbo awon adehun ohun o na lo ti je mi muse awon oro yi na lo je yo lasiko gba ile to lo re se abewo si awon akanse se opopona kan eleyi to lo lowo iyen nilo Abuja nigba to nte si waju oni se ri ipolongo ibo ki mo soro a mo sadefun yin lasan mo oh my god awon igbesi alagbara eleyi to ti waye to ti mu ki awon ayipada to lorin to si dagba ko mo de ba awon eyan lo le de wa Nigeria o la won mo so nipa re ninu ipolongo ibo ohun o wa tesiwaju pe ewo isejoba eni tin be lode bayi iyan Asiwaju Bola Ahmed Tinubu
0: yep.
1: O na lo ti ko ipa mo ni gbagbe ini fun awon eyan nilu Abuja oni se ri ma ba ti se lo bayi tan se lo bayi ba ba pada sile ka won lo re simi ni nitori pe o da awon loju tada pe didun o lo soso iwe iroyin Daily Post lo gbe laaro tuni e le gba ke seri e nbe
0: kaabo ya seri oko seri
1: o yes ke
0: to iroyin na re lapo odo temi mi bayi o kogi lo si gbe wa lo nibi ti ijoba ipinle kogi ti pase iwadi olorin kini win lori n to sele ti o dindi eyan merin ninu idile kan fini lati ba malaji je lo
1: mushi
0: gege biro yin se gbe o sele ni ihima ni ijoba ibile okehi ni ipinle ti kogi ona ni sele banuje ti sele o koda ninu iwadi ti won se bi won se fi iroyin na lede won ni je mo pe aja awon eni yi pelu aja ti awon idile yin gan sin to won na jenu oka na si wo aja na dagbere faye o tumo se pe odindi emi marun lo ba isele na lo commissioner ni ipinle ohun fun eto iroyin ati ibanisoro Kingsley Fanwo won ni ohun na ni o sise loju egun oro yi o ni anojo abameta Saturday to so pe gomina Ahmed Ododo lo ti pase fun commissioner fun eto ilera ni ipinle Kogi lati bere iwadi to jingirin to jindo jinle lori bi isele na se waye bawo ni isu se ku bawo si ni obe se kun to won ni oro na je eleti o ko gomina lominu pupo pe iru ewo wa lele nitori Olorun idire o to si fi pase fun commissioner fun eto ilera ko tete bere wadi ni waranse sa ka mo nti o ro kirika isele na to fi ni lati ku lo se food poisoning ko la pe
1: abi
0: awon wo gan ni won fi nkan sinu ounje abi ona ti won gba se ounje yi gangan ipese re ni osun abi rufe isu ti won lo ti won fi se lubo ni oda to ba wa je la fun abi rufe pa ki ege wo gbagudu wo ohun na ni won lo abi ona ti won gba fi se ko to din ti won je abomi ti won fi ro ni osun won ni iwadi ni lati lo awon dokita ni o si so bi oro na se ma je nigbeyin koda won ni ara nti won gbodo so na ni pe agbodo mo boya onje yi gangan eri nkan bayi gbogbo e ti jo mora won na oni abi ku ma lo je pe awon kankan ni se pelu ogun lilu abi ilera kan ele ti won kan jeun le lori ti o wa dabi pe onje won je ti wahala yi fi sele oni awon eri ma je mi ni so won yi o na ni won gbodo mu bode ti a fi mo to kan lati se o fa wo soro pe gomina na lo kedun pelu idile awon ani won yi pelu mo lebi idile awon ni merin ototo na baba iya atawon mo nu o ati gbogbo ero gbogbo ara ti nbe ni ilu ihima ni ijoba ibile okehi ni ipinle ti kogi ele to tin se ladura wi pe olorun ba laanu oba ti ro ni loju ti fidunu ropo ibanuje yo dakun dabo yo ba ni fidunu ropo ibanuje won
1: amen
0: wa mo da gbo ara ati omo ipinle kogi loju pe labe isakoso tohun awon ma ri daju pe gbogbo bi nkan tun se nlo si to je ododo lai ni fi gba kan bo kan nu na ni awon ma bun awon eyan gbo nipa re ojo buruku sode paro idile leni merin ototo si dagbere faye leyin ti won jamala tan onipinle kogi o
1: olorun yo ba ni tu awon ebi won loju o de je ye iwe royin sunday punch wo laaro ye won ni asa tutun omo bere o eyen ninu agbajopo egbe awon oga loga e to ni se pelu epo orilede wa nigeria to nti afefe gas pengasan o la npe won o won ni lana ti se ojo abameta saturday o na ni e mo si so o loju eni ti se are tutun ini fun egbe ti pengasan lolede wa nigeria oruko ni to won a mo je bosun olabiyi agoro le ti won ni o na lo tewa gba isakoso lowo festus osifo eni to ti lo ipo ohun fo dindi odun mefa gbako ti won ni olabiyi agoro o na lo je pe ninu oro akoso re eleyi to so ini bo se ntewo gba isakoso lana ti se ojo abameta saturday won lo se lalaye o pe se ri awon eyan kan wa to pe osise ni won ni awon ile ise elepo robi ta ni nile yi le to je pe ise won ki se wi pe won mo mo gba won pe iwa o osise wa permanently ni wo won ni awon eleyi won kan gba won pe e wo be baba se fun odun kan odun meji a tun ri new contract yin odun kan odun meji mi contract staff ni a ma pe won won ni se ri awon yun won wa loto won ni se wa ri awon eyan kan le to je pe be awon kan nilo lati se awon ise kan won kan gba won bi ribi leyin te ba ti se ise ohun ton be ose meji ni abo se meta ni wo to da won le pe e ma lo awon casual worker leleyun won ni se ri gbogbo awon won won yi o la won wa nkan se si oro won le to je pe ki se ki wo se won da won le won to pa won pata won to da won le ko mo wa waye lemo lemo lori won awon wa nkan se lori eleyun nigba ti o mo tesiwaju na awon oro ile to gbe kale iyan ni ilu abuja ni bi apero kan ile to ni se pelu oro awon adari e to ni se pelu epo robi orilede wa nigeria ti afefe gas won ni o se lalaye o pe dide ta ade yi ade tola tola ade towo towo ade ti ti yi ade teye teye le to si je pe won o se ise ohun ni ibamu pelu ilana akosemose ti oni ye bi kan ni o won ni bosun olabiyi agoro en to ti di are ka fata bayi fun agbarijopo egbe pengasan lolede wa nigeria o na lo je pe amoju ero to mu yanyan ni ta ba so nipa epo robi ile yi ko de ni won ni o ti lewaju awon osise fun odindi ogun oduri ti fi n ja fita fita fun leboli danu ko di meji won ni eleketa ni wipe o ni iriri to po gan ni o ta ba so ni pe epo robi ati afefe gas lowo lowo bayi won lo sise pelu awon ajo eleyi to ri so gbogbo to ni se pelu epo robi lo lede wa nigeria e ti nbe nile yi iwe iroyin punch lo gbe ele ogba ke se ri e nbe
0: ara mo nte siwaju lapo odo temi nbi punch na lo gbe iroyin ti mo fe ka yi ojo kan buru dabi ogun ojo ni ojo buruku tu sode paro ni ipinle yobe ni o won ni iyaro kan ni o abiamo ati awon omo re meteta ni won ti ba isele jamba ina kan lo isele jamba ina to jotan to tu jotara temi mo ni agbegbe ti ruga ni Ruga Audu Badali ni ijoba ibile Karasuwa ni ipinle Yobe. Sunday Punch na lo je ko di mimo wipe isele ohun waye ni nkan bi ago marun irole lojo eti ojo Friday nibi ti won ni awon to fara kasha isele aburu ina Bilikisu ti se aya Malam Bukar ati awon more meteta Zainab Hafsa ati Salamatu awon meteta awon merin yi won ti di merin bayo won ni na ni won ti gbe won sin ni ilana ti esin Islam nigbati awon to siku ni idile won na to je pe won wa so won di alainibu kan agbe mo nitori agbe tori won ni ile ohun gan ojo koja kinre ile ina to jo titi to jo gogo dukia to pada so eni ti o nile di alainibu kan agbe mo e ri pe ina ti so ni domo taliyun gege bi atejade oro to bode lana latodo ajo ile torin si isele pajawiri ni ipinle ti Yobe Yobe State Emergency Management Agency woni ona ni won se abewo si idile awon eni ti isele on sele si ati agbegbe ohun na won se ni fo so po papo pelu awon alase to nsoju ijoba ibile Karasuwa ata awon ikan pataki ni agbegbe na ajo sema ti ipinle Yobe woni iko won o na ni won se abewo sibi ti isele igangan tun ti wa waye o won ri gbogbo to sele nbe won ri pe nkan baje iyan le ka je ku kale mo tori pe aje ti run koda won ni won kedun pelu awon mole bi awon eni won yi iyun arabirin ya ti awon mo re meteta ha ati awon elomi na ti won be ni agbegbe ohun won ni gbogbo to ba ni se pelu ifinilokan bale roro tura ni won ba bi agbara se mo na ni awon o pese fun won tori emi o ti e se ra pada mo won ni pelu bi nkan se ri yi won ni won awon won ri wipe won ni lo ifohun si patapata oniyajo yajo si ni pelu ki won tele ba gbe kini kuro lokan ni pataki bakan na ki won tele pese awon aye bi ti won ma je ibugbe fun won fun igba die ko to di pe won o ri ibomi mo gbe yun awon ti isele na kan to je pe won pada di alai ni bugbe niyan o bakan na lo wa ro gbo eni ni ipinle ohun pe e dakun e je ka tete ma jo fowo sowo po ka ma ri pe irufe awon isele bi eyi to ba fe waye lawon agbegbe wa ni ipinle Yobe ta wa yi o ka tete ma yanju re ka ma ranra wa lowo ki n to ba fe ma run ko ye run mo debi pase ma so pe ntirun a fe koku onle ko tanle e je ka jo fowo sowo po agbajo owo
1: la mu soya
6: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiolawi Ring Road, Ibadan. Sinomart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Sinomart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiolawi Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Sinomart Superstore, cheaper, quality and satisfaction.
7: The renewed hope train under the transformational leadership of Asiwaju Bola met Tinubu marches on. Nigerian women under the APC have united on the platform of Tinubu Torch Bearers, TTB, taking the message of renewed hope to the grassroots. Oyo State proudly welcomes the indefatigable First Lady of the Federal Republic of Nigeria, Her Excellency Senator Olurani Tinubu CON. Join us on Monday, 31st August 2026 at Liberty Stadium, Okiado by 9 a.m. accompany Her Excellency, our Adriana Nashetima, wife of the Vice President, and Dr. Alile Dele, APC National Woman Leader and Convener of TTB. Receiving them are Our Excellency, Ambassador Dr. Florence Ajimobi, TTB Oyo State Matron, Colonel Gbenga Adegbola, PhD, TTB Oyo State Patron, Engineer Jibril Dr. Sanusi, staunch TTB supporter, Dr. Felicia Adekemi Opatunde, Woman Leader, APC and TTB Oyo State, and Alaja Zulfa Adeyemi Adetunji, Oyo State TTB Coordinator. From Ibadan, Ogbomoso, Okeogun, Ibarapa, and Oyo, let's mobilize and welcome our First Lady to Ibadan. TTB, carrying the torch for a renewed Nigeria.
8: Education is the most powerful weapon which you can use to change the world. Yes, at Pick to Pick Schools, we teach, instill moral, build, and nurture talents. As life matters to everyone, quality education is also germane to us at Pick to Pick Schools. Dear parents, admission is in progress at Pick to Pick Schools into preschool, basic classes, college. Our conducive environment is top-notch. Quality education at its best. Gone are the days kids were brainwashed that the young shall grow. At Pick to Pick Schools, growing is not enough. Dear parents of nowadays, let's start working towards our youngsters shall grow and lead. So, Pick to Pick School, our extracurricular activities are rich in order to enable pupils to pick it up as a career in future. Visit us today, behind Sunrise Mall, number 2, Oyibode Street, Obudu Estate, Uluyole Extension, or call 0907-6130-598. Pick to Pick Schools, we are the best.
5: Flash FM 105.5.
1: Eka bo pada iroyin ti fun tedo na lo se nte sowo waju ikanni omoluabi Splash 105.5 FM ile funfun bala ofelele iyen ni lu ti badan adupe polo le yin eyan ti wa ile itente ile wa ni kan ni omoluabi papa julo ni itakwaye ojara ile to je ti ikan ni yaran ni yaya adupe adekunle kabiru adupe okola wole osibote adupe alaja jenifu jabas adupe o otuba said akipelu adupe lowo yin oloye olusegun ayankola akanbi olare waju adupe o Oluwa Segun Odunsi, Adex Ajayi, adupe ni owo yin Sherifat Funke Aziz, Omoba Apanpa Sherifudin, adupe ni owo yin be se ntele wa, Balogun Sesan ari owo ti na otu onilalukun agbabiaka. Oloye Olusegun Ayankola ari owo yin lekan si, be se ntele wa yi inu wadu pupo pupo si yin o, e ma ku nbe lai lai, ateyin, atawa a jo ma fon loke sirere ni e tubo ma da girigiri wa si itakwa ijo ile to je ti ikan ni omoluabi bi akoko ba toto a tu fi ese kan ya lakada to tin o de ja lo si ipile Niger tori pe oro di bo lo ya mi lojo eti Friday ose to koja nigba te ni awon iko agbesumo mi won ya bo mosalasi lake ile ti nbe ni Gidan Zaya ati agbegbe kan ile ti won pe ni paya o won ni awon agbegbe ta pe kelu yi won be ni ijoba abile ti brogu e ti nbe ni ipile Niger ni nje kini tawon iko agbesumo mi lo re se nbe won ni won ya bo awon mosalasi ti nbe ni awon agbegbe ta pe kelu yi o lasiko gba ti won kirun jimo lowo won ni bi ti kiran jimu lowo bayi ni se ni awon karamba ni eda yi ya bo won o le ti won si bere si ni ko won leketiketi won ji won gbe lo ni o iwe iroyin punch te si waju wipe awon karamba ni eda awon ile to je iko agbesumo mi o na ni won mo kokko ya masalasi ti pe ya le to je pe ni nkan bi ya go meji won ni papapa ti e kirun jimotan nje wo mo salama pe assalamu alaikum ramatulai assalamu alaikum ramatulai won ni ayabo won be ni o awon eyan ti wa kirun won ni o bere si ni ji won gbe lo le ti won ko won le ni owa lagbara ogoro awon eyan ti ji lo nbe bi awon omo kekeke awon obirin ti wa kirun awon agbalagba arugbo ati awon eyan kan le to ja wipe odo abarapa o na ni won se won lowo lowo ba ti nsoro yi won ti ji gbogbo won gbe lo won ni bo ti le je pe awon eyan kan le to je pe olugbe ni je ninu abule na won ni agba ti ri wipe awon karamba ni eda awon ti yawo bosalasi kaluku won bere si ni sawo inu igbe ile to sumo to si won ni o oni kaluku bere si ni lo re farasiko nitori ki awon karamba ni eda ohun mo ba ji won gbe àwọn ọmọ wọlé ìyàbọ ẹkún eléyìí tí a ti sọ ara wọn di kẹrẹjẹgbọn ikọ agbésùmọmí wọn ni àwọ abúlé kẹlẹ ti ń bẹ ní abúlé káàdà léyìí tí wọn sì jẹ ẹni ti jẹ olórí abúlé náà lọ wọn ní kẹsì máa wá wo kò tí ì pẹ kò jìnnà tí a tú olórí abúlé ọhún lẹ lẹnu lọlọ yìí kó tó di wípé wọn tó wáá jìgbé lọ wọn ni àwọ abúlé kẹlẹ tí wọn pè ní abúlé dẹkára léyìí tí wọn sì jẹ ẹni tí í ṣe bàbá ẹni fún olórí abúlé ọhún ẹni àádọrin ọdún 90 years old father wọn ni ọjì lọ ẹni tí wàá ṣe agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ niger ìyẹn wàsíù abiodun nígbà tí ó mọ fìdí ọrọ múlẹ lánàá tí ṣe ọjọ àbámẹta sátidé fún àwọn akọròyìn ìwé ìròyìn punch wọn ló ṣe lálàyé pé àwọn ò tí ì lè sọ pàtó iye àwọn olùjọsìn tí wọn wá jọsìn nínú mọṣáláṣí eléyìí tí àwọn kàràǹbà ní ẹdá ọhún ti láǹfààní àti jígbé lọ báyìí ó ní bó tilẹ jẹ pé àwọn kan wọn jàjàbọ wọn ń sa àsálà fún ẹmí ara wọn torí pé wọn lọ rèé farasiko sí àwọn ẹgbẹ agbó kan eléyìí tí ò jìnnà sí wọn ó ní ṣùgbọn ṣá o lásìkò ìgbà tí a lọ rèé kọlu àwọn èèyàn ń bẹ léyìí tí wọn sì jí wọn gbé lọ kò sí ẹmí kankan eléyìí tó ṣòfò dànù lọwọlọwọ báyìí wọn ti wá ṣe lálàyé o pé wọn ti kó àwọn òṣìṣẹ elétò ààbò wọn ti pín wọn káàkiri gbogbo ibi tó yẹ láti dájú pé àwọn ẹni ẹlẹni ọnìyàn lọnìyàn tí ẹ jí gbé lọ yìí wọn gbà wọn padà láì farapa kí wọn sì láǹfààní àti mú àwọn kàràǹbà ní ẹdá eléyìí tó jí wọn gbé lọ bàbá wa lọ tààràtàrà sí ojú ewé kínní ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tààrọ tòní wọn ní ìjẹjẹmọ wípé àgbáríjọpọ àwọn ẹgbẹ òṣèlú alátakò kan eléyìí tí wọn kóra wọn jọ léyìí tí wọn pera wọn ní g100 wọn ní ìjẹjẹmọ wípé àwọn ìyapa ẹnu kan ó ti fẹ mọ fojúbàdé báyìí o nínú àgbáríjọpọ àwọn ẹgbẹ òṣèlú alátakò èyí tí wọn kóra wọn jọ bẹẹ wọn ní ìjẹjẹmọ wípé wọn ti ní lọkàn láti ṣe ìpàdé kan eléyìí tí ò ní ṣe pẹ̀lú àpérò alálàáfíà léyìí tí wọn ní níbi àpérò ọ̀hún o ni wọn ó ti foríkorí fi kùlùkù tí wọn ó sì fa ẹnìkan kalẹ̀ eléyìí tí ó dúró gẹ́gẹ́ bí ẹni tí ó díje lórúkọ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò léyìí tí ó sì lọ rèé mọ́ kojú ẹni tí ṣàì lórílẹ̀‐èdè wa nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu nínú ètò ìdìbò sí ipò ààrẹ eléyìí tí ó wáyé lọ́dún 2027 nígbà tí wọ́n tẹ̀síwájú nú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ nínú ìwé ìròyìn the nation fún tààrọ̀ tòní o wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ pé àwọn olùdíje méjì kan eléyìí tó jẹ́ pé igi tó ń so tó parí ike ni wọ́n láti inú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC ìyẹn Alhaji Atiku Abubakar àti ẹni tí í ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti Nigerian Democratic Congress NDC ìyẹn Ọ̀gbẹ́ni Peter Obi wọ́n ní àwọn méjèèjì ní àtúntò sókè tí wọ́n sì fojú gbà báyìí o pé àwọn ò gbà àwọn ò faramọ́ pé kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n bá kóra wọn jọ kí wọ́n wá fa ẹnìkan kalẹ̀ léyìí tí ó díje kojú ẹni tí ṣàì lórílẹ̀‐èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ní kò jọ́ lákè kò jọ́ lóko òun náà ni ọ̀rọ̀ ọ̀hún ló bá dé nínú ìtẹ̀síwájú eléyìí tó ní ṣe pẹ̀lú ìròyìn eléyìí tí ìwé ìròyìn punch the nation tó gbé bóde láàárọ̀ tòní wọ́n nífẹ̀ẹ́ kan tẹ́lẹ̀ rí ni a ti ní àpérò èyí tí ó wáyé pẹ̀lú àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèlú alátakò ọ̀hún òun ni a ti nífẹ̀ẹ́ kan tẹ́lẹ̀ rí o yóò wáyé ní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún tí a wà nínú ẹ̀ yìí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí o wọ́n ti ta àtàrí àtàrí rẹ̀ pé yóò wáyé ní ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tí a wà nínú ẹ̀ yìí ìjẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú mélòó gan òun náà ni wọ́n kóra wọn jọ tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n wà nínú G100 tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú bíi mẹ́fà níye òun náà ni wọ́n sì ti ń fojú bàdé o léyìí tí wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún àwọn ọmọ ẹgbẹ́ wọn léyìí tí wọ́n tún lọ rèé dúró ní nígun nígun péréte òun náà ni wọ́n jẹ ẹni tí wàá ṣe agbẹnusọ ẹni fún àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n kóra wọn jọ ọ̀hún èyí tí wọ́n pera wọn ní G100 ìyẹn Muhammed Lukman nígbà tó wọ́n mọ sọ̀rọ̀ ní tiẹ̀ oníṣẹ́ rí sísun tí wọ́n sún ọjọ́ eléyìí tí àpérò fún àwọn ẹgbẹ́ ọ̀hún yóò wáyé òun náà ló ní ṣe o pẹ̀lú fíforíkorí fikùlukù pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀n tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí àti àwọn ọ̀nà eléyìí tí wọ́n gbé ọ̀rọ̀ ọ̀hún gbà kó lè bá a so èso rere ìwé ìròyìn the nation ló gbé láàárọ̀ tòní ẹ lè gbà á. ke gba balance nbe
0: gbajare lara kunrin kan ma nke loju iwe ke dogun iwe royin Sunday Punch laaro toni oni egba mi o awon ajinigbe ti won ji omo yo ohun gbe nbere fun million 17 naira
1: ha
0: 17 million naira ki won to le domo yo ohun le bo n ba fe foju kan layo ati alaafia mo kan sare mu iyen wa ni tori pe iroyin to ni se pelu iforowanilenuwo ni ṣugbọn e je ki n tun lo si odo oludije dupo are labẹ asia ẹgbẹ oselu African Democratic Congress ta mo si ADC Atiku Abubakar won na lo ti ro ajo eleto otelemuye ti ile America United States Federal Bureau of Investigation USFBI ipe e je mo gbogbo bi ti ofin ba ti faaye re le e je ka mo awon ati ma se bo akosile eleyi to ni se pelu aare Bola Tinubu o soro oni awon orilede Nigeria ni won ni gbogbo eto labe eto ati isejoba awarawa si mimo nipa awon nkan kan itan ati ma se bo irufe eyan eni ti won yan sipo to ga julo ni orilede tin soju won Atiku ninu oro to bode to fi lede ni pase nti se oludamoran oluranlo pataki e fun ibara lu soro ojo abameta satide won gbe jade Frank Shaibu loruko re je o won soro wi pe wa ri nkan bayi e se ajo ti olotelemuye ti ile America tan soro re yi o na ni won ku le daabo bu awon kankan to ni se pelu akosile kan ile ti ofin filele ni ṣugbọn bakan na awon kan mi wa to je pe won le filede fun ara ilu lati mo eje kara ilu mo npa e Atiku na ni nfesi pada si oro ile ti o fi han ipo ti ajo ti FBI to duro le lori pe awon kan kan be tawon gbodo tu jade ki o ma ba di ewu fun emi awon enikan Atiku wa soro ipe lori iwonwo la gbe oro ile awon orilede Nigeria wule tin ri orisirisi idunkuku laja mo emi won igbaye gbadun won gan o si ti e to nkan mo nitori eto abo to mehe ati eto raje gan to ti dagun o won soro pe emi wo le wa so pe wa ninu ewu emi to wule ti wa ninu ewu tele awon orilede Nigeria n ku lo eyin tun so wi pe ka ma da bo nkan kan ko ma ba la emi lo emi wule ti nlo tele eyin ni ke ran wa lowo ke ja mo bi nkan ku si kemi oye bo ni bo ku bo mo won ni onna ka esun si isejoba labe akoso aare Bola Ahmed Tinubu pe kaka kode lewe agbon eto ora je wa kakaka ni le bi oran akika awon orilede Nigeria na ni won foju wina awon okan ojo kan alakale eto to fona soju kekeke ele ti o mu kayo derun fe ni keni gege bo se so oni ewo oko ta nwo o ti gbowo leri onje ta nje o ti gbowo leri eto ilera gbogbo e ti gbowo leri gbogbo awon kan pepepe te eyan kan ti e mo fe kule owo ta ri pe elora o ti wa di won aronukan arokan ti fe kun asun daka to ma so pe eje ase eje ara odun o la wa ku nu eleyi e wa nso pe be ba tu je ka mo nipa awon kankan o le mu ki emi o tu ba bi kuku laja ni omo odun mo emi awon omo orilede Nigeria ti won ti wule wa nu ewu tele ti won ti nfe mi wa degbon eja mo bo se nlo nipa ti ma se ba ti akole Tinubu Atiku loke si ajo FBI be lati ile America
1: o da to ba di be ja lo taratara sinu iwe iroyin Sunday Punch ele to jade fun taro toni won ni igbimo lase iyen fun ile eko giga fasiti ti ipinle Eko Lagos State University o na ni amo ti bere iwadi alagbara kan o lori awon esun kan eleyi ti won fin kan awon oluko leyi ti won ni won kuna lati gbe awon esi idawo to je ti awon akeko kan eni si itako ayojera ti ile eko awon ki won le lanfani ati se akojopo awon esi idanwo won won ni aigbe awon esi idanwo yi sibe yo mu ki akude to nti idiwo kode ba ati je ki awon akeko ohun le keko jade ini nile eko giga fasiti na le to su le fa ki won tun ni afikun odun ninu ilana eto eko won olorun ma jari fa seyin won ni wahala yi o na lo mo bele nigbati o kere tan ogoro awon akeko won eleyi ti won ni won le ni ogorun ni e o na ni ebere si ni se lalaye pe ha won o ko awe si idanwo awon eleyi ta nse nigbati an wa ni ipele keta nile eko won ta mo si 300 level leyi to ja bi pe o ti mu ki akude ko de ba awon bayi o lati le kopa ninu ayeye ikeko jade eleyi to ye ko waye gege bi o se wi won ni ewo olorun mo ja daramo ni afikun odun kan laduru wahala ta won tin ba bo iyen nile eko ohun ta won si nreti ka won o jade nile eko ohun ka won lo re serere won ni ewo eleyi to waye yi odun awon jojo o oro ohun iwe iroyin punch lo gbe laaro toni ele igba ke seri e nbe
0: ki sare mu ele ki njo mo papapa ka so dise weda won ni to o lu dije dupo fun ti ekun ti ti legbimo asofin agba ile nigeria ti o ma soju ekun ti gusu oyo labe asi egbe oselu allied people's movement apm won ni na lo ti gbe million mewa naira kale fun ajo kan egbe agbarijopo awon ti won je ti elesin christianity onitebomi nile ibadan ibadan baptist conference won ni na lo ti gbe owo kale o owo erimon silike
1: ajeni
0: won ni ajeni ogugun ni so won na lo dije dupo fun ti ti o ma soju ile igbimo asofin agba ile nigeria ti o ma soju ti ekun ti gusu oyo labi ati egbe oselu apm to tun wa je okan pataki lára ọmọ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ nàìjíríà lásìkò tá a wà yìí tí ó jẹ́ ti ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ ọ̀yọ́ jàre ilé tí ń ṣojú ti ìwọ̀ oòrùn àti ìwọ̀ oòrùn àríwá tilẹ̀ ìbàdàn àti ẹkùn ìdìbò ti ìwọ̀ oòrùn gúúsù ìbàdàn ìbàdàn north west and ìbàdàn south west federal constituency ti ìpínlẹ̀ ọ̀yọ́ nílé ìgbìmọ̀ asojú sòfin ilẹ̀ nàìjíríà yan house of reps honorable adedeji

0: ẹlẹ́ẹ̀kẹrin láìrú rẹ̀ gangan eléyìí ti Ibadan Baptist Conference Champions and Overcomers Association ti wọ́n gbé kalẹ̀ tó wáyé ní Hebron Baptist Center ní Lásòkun ní ìdíṣin níbàdàn. Níbẹ̀ náà ló ti kéde pé mílíọ̀nù mẹ́wàá náírà ni kó máa lọ sí àsunwọ́n ti Ibadan Baptist Conference o, gẹ́gẹ́ bí owó ìrànwọ́ àti àtìlẹ́yìn fún ọ̀kan ọ̀jọ̀kan àwọn ètò tí wọ́n ń ṣe lọ́wọ́ lásìkò yìí. Wọ́n ní the Krulai Ọlájídé Odidi ọmọ tí ṣọ̀nàrẹ́bù fúnra rẹ̀ lẹ́ni tó ṣàpèjúwe àpérò ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí àtijọ́ máa ro àrògún nípa bí agbára ìní ìṣọ̀kan bí ó ṣe ṣe pàtàkì àti ìsìnlú àti ìgbàgbọ́ ẹni bó ṣe ṣe kókó tó. Wọ́n ní òun náà ló gbé tán òfin ìjọ ti onítẹ̀bọmi ti ọmọlẹ́yìn Kristi ni wípé wọ́n ti wà lọ́jọ́ tó ti pẹ́, wọ́n sì ti ń ṣe dẹ́ndẹ́ iṣẹ́ lẹ́ka ètò ẹ̀kọ́ ni wọ́n ti ń ṣiṣẹ́. Ti kákọ́ni ní ìwà ọmọlúàbí a ò lè yí ọwọ́ wọn sẹ́yìn, ṣé wàá rí ká mú ìdàgbàsókè bá agbègbè àti àwùjọ ara ojúṣe wọn tí wọ́n mú ṣe ni. O ní eléyìí náà ló sì ṣe pàtàkì púpọ̀ tá a fi ń rí ọmọlúàbí láàrin ìlú. Ó sọ̀rọ̀ o ní mẹ́ni gbàgbé àwọn amúdàgbàsókè bálú ó náà nípa tí wọ́n ń kó. Ó sọ̀rọ̀ o ní láàrin ilé ìjọsìn àti àwọn igun tí ó jẹ́ ti olóṣèlú ó yẹ kó kúrò lọ rí ọ̀rọ̀ pé a kàn mọ ríra lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ. O ní ọ̀rọ̀ tá ń sọ yìí ó níṣe pẹ̀lú ìgbàgbọ́, bẹ́ẹ̀ náà ló níṣe pẹ̀lú ipa tá a ní láti jọ kó pẹ̀lú ìjọba àti àwọn èèkàn pàtàkì láti rí pé a yanjú àwọn wàhálà tó ń dojú kọ wá ní ìpínlẹ̀ ti Ọ̀yọ́ àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní àjọṣe tí ń bẹ lẹ́kùn ti gúúsù ti Ọ̀yọ́, Ọ̀yọ́ South Senatorial District àti Ìbàdàn Baptist Conference fúnra ẹ̀ ó kọjá ọ̀rọ̀ pé ilẹ̀ ló so wá pọ̀. Ó ní torí pé ní tòró ti bú Ìbàdàn àti gbogbo agbègbè Ìbàràpá pátápátá níbi tí a ti rí àwọn ẹbí àti àwọn ibùdó iléeṣẹ́ gbogbo tó jẹ́ tìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ rí àwọn nǹkan kan tí ó jẹ́ àwọn tí ó ń gún wa ń kẹ́sẹ̀ ẹnu tá a fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ àti àwọn nǹkan míì náà tó tún jẹ́ ìpèníjà tí ó nílò àmójútó fún ìdàgbàsókè. Ó ní nítorí náà ńkọ ipò pàtàkì náà ni àwọn dìjọ́ dì mú o gẹ́gẹ́ bí olóṣèlú àti gẹ́gẹ́ bí olùjọsìn. Wọ́n ní ó sọ̀rọ̀ ó ní ẹjẹ́ ká kún fún àdúrà o, ẹ̀yin adarí wa gbogbo, ẹ̀yin adarí ẹ̀sìn ní tòró tìbú, ẹjẹ́ ká kún fún àdúrà kó lè jẹ́ pé gbogbo ẹni tí ẹ bá fa ìṣèjọba àti ìṣàkóso lé lọ́wọ́ wọn ó lè ṣe bẹ́ẹ̀ tí ń fẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. Tó mọ̀ọ́dẹ́mọ̀ọ́gẹ̀ ìpé ìpéjú làlá fìlà kò jẹ́ bí ó ti jẹ́ lórí ti fún tẹ̀dọ̀ ròyìn lóòrọ̀ tòní ọjọ́ bẹ́ẹ̀ náà nù. Ẹ mọ́ bínú èmi kọ̀ rí ọmọ náà ni ọmọ ló driving. Tó kété tá a bá ti dìde báyìí turn it up náà ni ọpọ́n òsùn kan pẹ̀lú ṣeun ọmọ Akínọlá nígbà tó bá di aago mẹ́wàá òwúrọ̀ tòní níyàlẹ̀ tanu ẹ pàdé ṣàdé àpótí ẹ̀rí lórí ètò yín ètò wa tá a pè ní wákàtí ìyìn àlejò rẹ̀ fún tòwúrọ̀ tòní náà ni wòlíì EO Adékì Ìtàn àti ajíhìn rere Tẹ́niọlá Ọ̀pẹyẹmí T Praise àwọn ní àlejò rẹ̀ fún tòwúrọ̀ tòní. Ọlárẹ̀wájú Ọ̀pẹ̀lẹ̀ Radio sì lórúkọ tí mo jẹ́ aago mẹ́wàá alẹ́ ẹ pàdé Tọ́lani Aládélájà lórí ètò tá a pè ní ìsinmi aláyọ̀.
1: Ó dáa ti dúpẹ́ torí pé tìfún tẹ̀dọ̀rọ̀ yín ti tẹnubodò fún tààrọ̀ inú ẹ ṣeun tẹ̀ ń tẹ̀lé wa o. Ìyá àdínìyín náà ni o, Aminat Adetun Badmus òun lórúkọ tèmi. Mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan
0: ó ṣe dáadáa.

0: ọ̀run ọkọ̀ tèmi ti múra èmi ò máa kọrin èmi ò sì máa fi ogó ti tèmi kọrin ó mú kí wá lórúkọ olúwa láàárọ yìí pé àtúnkù ìsinmi ìsinmi tó mú òjò ìbùkún dání fún gbogbo wa káàkiri nílùú ìbàdàn níbí a dúpẹ lọwọ ọlọrun fún oore ọfẹ rẹ àti àánú eléyìí tí a tún rí gbà lónìí ọwọ ẹrọ ló bá dé kó sẹni tó lè dá dúró agbára tó fi ń jẹ ọlọrun náà nìyẹn bẹẹ ni lára àwọn nǹkan eléyìí tí ó máa ń dùn jù one of the sweetest things tó fún wa ní ìdánilójú wípé ọlọ́run wà pẹ̀lú wa òun náà ni àwọn ohun tí ó fi yí wa ká tí à ń rí tó dára ohun tó dára ni they are beautiful things ti olorun da ara re na ni ojo ile to nro laaro yi o pa awon kan mo de nso fun won pe ojo buku lo ro le yi lori ye elomi awo je ari iru ojo buruku wo lo tun ro laaro yi ojo daada ni mo ki wa soruko oluwa gbogbo awa ti agbo wa lori eto wakati yin laaro ikoni splash fm 105.5 wakati yin na ni pelu isade Adedeji Ayodekunle Apoti Eriyin itun dixi latojo wa lori eto gege bi ise wa laaro yi heya o ta wo do ni ise olorun to dara si wa be ni o nbe pelu wa ni gbogbo ona o wa pelu wa ninu irin ajo aye wa sunday ni ona lo tu pari ti osu kejo ṣùgbọ́n ìdániloju ta ni ni pé àdáwà àdárin a ní ìmọ̀lára rẹ̀ pé ọlọ́run wà nínú ìrìn àjò yẹn láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí débi tá a wà yìí bí orin ọmọ mi kan o ní láti bẹ̀rẹ̀ ayé mi títí débi mo wà yìí mo rí ọ ṣẹ́yìn náà rí ọlọ́run níbẹ̀ yẹn ṣe ọlọ́run pẹ̀lú yín nínú ìjì ó wà níbẹ̀ nínú ìpòrúru ọkàn ó wà níbẹ̀ nínú ìdákẹ́jẹ́jẹ́ ọlọ́run wà níbẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa lè má tètè rí ṣùgbọ́n ó wà nínú ìrìn àjò wa ìfẹ́ rẹ̀ kò kí ń yẹ̀ ìfẹ́ tiẹ̀ kò ní yẹ̀ rárá ó dúró ní ìfẹ́ ó dára tán ní ìfẹ́ ṣẹ́rí tí àwọn èèyàn bá já wa kulẹ̀ nígbà míì ó máa ń dára ká tètè gbé ojú wa sí ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo tó fẹ́ràn wa tán ó fẹ́ wa láfẹ̀ẹ́ tán mo ti rí Ajibade Morufat káàárọ̀ wọ́n wà pẹ̀lú wa lórí ẹ̀rọ ayélujára mo rí Adébáyọ̀ Timilẹ́yìn káàárọ̀ mo rí Ọlálékan Olutoyin Ọlálékè Olutoyin bí gbogbo yín ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò wákàtí yìí náà ni à ń kí yín láàárọ̀ yìí ìfẹ́ rẹ̀ ò dára sí wa ó wá jẹ́ ká mọ̀ pé ọjọ́ iwájú wa ó wà lọ́wọ́ ẹ̀ ó wà secured in his hands ó mọ ìrìn àjò wa tó bá ti bá wa débi tá a dé awakọ̀ plan kankan látàlẹ́ àná sìn ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run tún fún wa lóore ọ̀fẹ́ láti lè ṣe nǹkan yẹn ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run wà pẹ̀lú wa ìmọ̀lára ẹ̀yìn ni pé ọjọ́ iwájú wa dára ó ní ètò tó ní fún ayé wa bẹ́ẹ̀ ni ó ní ètò ìwàláyé rẹ̀ ń bá wa rìn àdárìn èmi ò dárìn bí ò dáṣe okòwò ìwàláyé Ọlọ́run ó wà pẹ̀lú mi ohun tí a tún lè fún ma mọ̀ pé ìwàláyé Ọlọ́run wà pẹ̀lú wa ni pé ṣe rí owó tó fi máa ń pèsè fún wa ta bá ní ka wò ó nírú àkókò ta wà yìí ìkan gbòógì tí a lè sọ tó lè fún wa ní ìdánilójú pé Ọlọ́run wà pẹ̀lú wa ọ̀pọ̀lọpọ̀ wa a kàn máa ń ro nǹkan kan lọ́kàn a kàn máa ro lọ́kàn pé kọ́lọ́run dẹ̀ bá mi ṣé kí n dẹ̀ rí kinní ṣe ó ti ẹ̀ gba wẹ̀ sí rárá wàá kọ̀ rí pé nǹkan yẹn dẹ̀ ṣẹlẹ̀ ó dẹ̀ bọ́ sí ó túmọ̀ sí pé Ọlọ́run wà pẹ̀lú wa àwọn nǹkan kọ̀ọ̀kan tá a máa fi ń rí ìmọ̀lára Ọlọ́run nínú ayé wa òun náà nìyẹn assurance òun ló jẹ́ fún wa àwọn tó rán sí wa nígbà míì gẹ́gẹ́ bí áńgẹ́lì àwọn kan wà tí ó máa ń dàbí ẹnìkan bá mi jà nígbà kan tó ní nǹkan tí mo sọ lórí ẹ̀rọ ayélujára yẹn irú àdúrà wo nìyẹn wípé ẹni tí mi ò mọ̀ rí kó wá bá mi san gbèsè tí mo jẹ ẹ mọ̀ ẹni pé no ká ló fẹ́ máa bẹ́yàn kankan máa pay bills ẹni ọlọ́run ẹ wá ń gbàdúrà fáwọn èèyàn pé somebody that you don't know will pay your bills ọlọ́run máa ń ṣe bá a dáa àwa kan ti rí irú oore bẹ́ẹ̀ gbà ẹni tí ò rí ẹ rí tó mọ̀ rí tẹ́ pé tó bá tún pàdé ẹ̀ ń gbọ́ ọmọ ẹ rí ṣùgbọ́n ọlọ́run á ràn sí wa bí áńgẹ́lì. A wá máa yà lẹ́nu pé àmì ìdẹ̀mọ ẹni yẹn rí o, àmì ìdẹ̀mọ ọmọ mi yẹn o. In fact, wọ́n kàn fún mi ní kinní yẹn ni, mo kàn pàdé ọmọ mi kàn pàdé ẹ̀ ni, ó dẹ̀ help ọmọ mi. Ó ń jẹ́ ká ní ìmọ̀lára wípé ọlọ́run yẹn ó wà pẹ̀lú wa. Bíbélì sọ nínú ìwé Isaiah 41, ìgbà tí mo di ẹsẹ̀ kẹwàá yẹ, ibẹ̀ ni mo rí láàárọ̀ ẹ̀, ó ní má bẹ̀rù nítorí mo wà pẹ̀lú rẹ, má fòyà nítorí èmi ni ọlọ́run rẹ. Ọlọ́run ló ń sọ fún wa bẹ́ẹ̀ wípé òun wà pẹ̀lú wa. Tábàlẹ̀ sọ pé tí àwọn bàbá pé ọ̀kan ló sọ fún mi sí pé àkútẹ́ ẹ̀ má wọrí o. Mo dúró tiẹ̀ o, èmi ti ní ìrírí ẹ̀ dáadáa mo ti ní. Àwọn èèyàn máa ń sọ ńgbà pé ẹ má wo èèyàn kankan o, kò séèyàn o. Ṣùgbọ́n mo rí nínú ìrírí bẹ́ẹ̀, mo rí ẹni tó sọ pé nǹkan báyìí èmi ni màá máa ṣe fún yín o, ẹ má bí èèyàn kankan mọ́. Ṣùgbọ́n bí ènìyàn kò sí orí ọ̀fẹ́ láti ṣe. Ṣùgbọ́n ohun tá a máa ń rí ni wípé Ọlọ́run bá sọ pé má bẹ̀rù, Ọlọ́run tó dá wa ló sọ bẹ́ẹ̀, má bẹ̀rù èmi wà pẹ̀lú rẹ̀. Ìdí tá a fi yan Ọlọ́run láàárọ̀ ènìyàn ní orí ètò wákàtí yẹn, ìyẹn abala mọ̀mọ́re. Mo ń dòde àwọn ìránṣẹ́ Ọlọ́run tó máa bá a ṣiṣẹ́, ó ṣọwọ́ òjò yẹn náà dá gbogbo wa dúró láàárọ̀ yìí. Ṣùgbọ́n síbẹ̀ àwọn tó wà ń lé pẹ̀lú wa, mo fẹ́ ká dúpẹ́, Ọlọ́run ní má bẹ̀rù òun wà pẹ̀lú wa. Àwa tá a mọ̀, tí a sì rí ìrírí ẹ̀ rí, tí a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tótó Ọlọ́run wà pẹ̀lú mi. Láì ṣe pé orí pásítọ̀, láì ṣe pé orí wòlíì, Ọlọ́run kan jáde sí ẹ, ó kan jẹ́ kó mọ̀ pé mo wà pẹ̀lú ẹ o, mi ò fi ẹ sílẹ̀ o, gbogbo nǹkan lè rí bákanbákan o, èmi ni mo dúró gbọ̀ngbọ̀n, gbọ̀ngbọ̀n ni mo dúró tiẹ̀. Iye náà la máa jọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀. Àwa tá a fọ́ sí kàtìgórì yẹn bẹ́ẹ̀ ni, mo ti rí ké Adé Agbo pẹ̀lú wa, Peter mo ti rí yí, kojúmọ́ àwa náà kí yí, báwo lọ́jọ́ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ fún àwọn èèyàn lórí ọ̀fẹ́ láti dúpẹ́. Ẹyin tí ẹ mọ rírì ẹ, mo sọ ojo yẹn ibùkún ló jẹ fún àwa kan, ṣùgbọ́n ọdọ àwọn kan ó ti bí wọn ná, wọn ti ń bá Ọlọ́run jà láàárọ̀ ìbáyìí sẹ́yìn. Ẹyin wo lẹ ń dúpẹ́ tí ẹ mọ rírì Ọlọ́run pé ó wà nínú ìrìn àjò wa, ó wà pẹ̀lú àwa ìrìn mímọ́ lọ́nà, ó sì ń jẹ́ ìmọ́lẹ̀ fún wa lọ́sàn àti lóru. Àwọn èèyàn wà lórí ojú òpó yẹn, ẹja wo àwọn tó wà ń bẹ̀ láàárọ̀ yìí. Hello. Ẹ káàárọ̀ sá o.
1: Ẹ káàárọ̀ o.
0: A kú ìsinmi o, a kú òjò yìí o, ṣọ́dọ̀dọ̀ yín.
1: Ó dé bẹ́ẹ̀, ó kúrò àyẹ̀wò lọ́wọ́lọ́wọ́
0: báyìí. Olúwa ṣeun, ta ló ń bá mi sọ̀rọ̀?
1: Orúkọ tèmi ni Ògúntádé Látàsọ́lọ̀.
0: Láti Asọ́lọ̀.
1: Òkè Ayọ̀mí lẹ́mbà wà.
0: Òkè Ìsà, àtúndúpẹ́ ta tún gbúrò ara wa láàárọ̀ yìí. Ọlọ́run ni ó fún wa lórí ọ̀fẹ́ bẹ́ẹ̀. Ó ń bẹ pẹ̀lú yín. Èmi náà bá yín dúpẹ́, mo bá yín dúpẹ́ láàárọ̀ yìí. Ó yẹ mi jù fẹ́ ṣe sọ lọ, ṣùgbọ́n síbẹ̀ Olúwa dára. Bó ti wù kó rí, ìdààmú ayé lè pọ̀ o, honestly. Bí mo ṣe kéré mọ̀ yìí, àwọn ìrírí tí n bá sọ ọ́ ẹ̀dọ̀míà ni ìrọ̀lẹ̀ pa. Ṣẹ́yìn lẹ rírú ilé ìrọ̀lẹ̀ pa. Ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run wà pẹ̀lú wa. Ta ló wà bẹ́ẹ̀ tó fẹ́ dúpẹ́ láàárọ̀ yìí? Hello.
2: Hello.
0: Ẹ káàárọ̀ sá o.
2: Yes, o, a kú òjò yìí ni
0: o. Ó dọ́dọ̀ yìí bẹ̀.
2: Ọdún bẹ́ẹ̀ á dúra.
0: Àmì.
2: Orúkọ mi ni Akíndélé Akíọlá láti Ìwọ̀ fún.
0: Ẹ káàárọ̀ sá. Ẹ ṣeun gbogbo ìgbà wa.
2: Ẹ dìsáàbẹ̀ programu yìí dìsáàbẹ̀.
0: Olúwa ni àwa kọ́.
2: Ẹ máa sọ wípé online church every Sunday. Ẹ máa ń gbé ká ìtúbọ̀ ìbọn léde.
0: Ọlọ́run ṣeun. Olúwa ni.
2: Ṣé ní ara ká máa sọ pẹ̀lú ọ̀pẹ ni? Ó dáa kí èèyàn máa dúpẹ́ ẹ̀rù ká máa ń tẹ̀ ní mọ́tí ní yẹn. Ṣé ẹ̀rù ògùn táwọn arí láàárọ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ mail bóyá ibi tó fẹ́ lọ.
0: Tí ò jẹ́ kú lọ.
2: Àbí kankan àdídìwọ́ kan àbí kankan kejì ló ti fún.
0: God bless you.
2: Ṣé ẹ̀rù ògùn tí ó máa ń tẹ̀ lọ ni apá kan lábọ́ra àwọn eré tí ooru mú ṣèṣe kí wọ́n lọ bọ́ sí kàdá. Oru yẹn mú débi pé.
0: Tó lè bí a ẹ̀ mọ́.
2: Èyí ló rọ̀ fún ìjọ yẹn. Ẹmọ yẹn mi ti bá ṣe.
0: Imagine.
2: Ọlọ́run fẹ́ràn wa
0: láti ká. Ó fẹ́ràn wa púpọ̀.
2: Ó sẹ̀ ń sẹ́yìn Ọlọ́run fẹ́ràn wa Nàìjíríà.
0: That is
2: why we
0: are here. Awon kokon wa ti oye wa tori pe God bless you sir, God bless you.
2: Yeah.
0: I narrow jile.
3: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15, starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators, and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314. 0907-893-3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
4: Fún aramada ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjí ẹlòmíín rí a jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjìn ìyá àdínì gbogbo
5: splash
4: àmínà àdẹ̀tún badman mọ́tfàlà ní gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday láago méjì òru abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀ gbádùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú àmínà àdẹ̀tún badmus.
6: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 09 09087519480 or 09087519479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.

0: ekabo pado re to wakati yin onlawa ah o ma ni agbara die la re e je ki n fun eyan kan lori ofe si eh lati pe wole lati dupe ka to ma bai to lo eh ile ti kun eh tori akoko yen sare pupo fun wa. Hello.
1: Hello ma.
0: E karo o.
1: E karo ma.
0: E ra ma ku si mi ni o.
1: A ku ojo wa tu ala lo.
0: Adugo wole wa ojo dadon ti.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àbáta ni Ọlájídé Abọ́tẹ́lẹ́
0: ládọ̀ bá mi bẹ̀yẹn.
1: Mi náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo oore rẹ̀ tó ń ṣe. Ìkànnú oore rẹ̀ lèyí tó ń ṣe láàárọ̀ yìí.
0: Yes.
1: Ó dẹ̀ máa tu gbogbo wa lára lórúkọ Ọlọ́run. Torí Ọlọ́run ò kì í ṣe búburú. Lórí ayé mi mo dúpẹ́ ìwòyí ìjẹ́jọ wọ́n admit ní hospital ni. Lódìdí ọ̀sẹ̀ kan ni mo lò. Ṣùgbọ́n pẹ́ ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé kò tó yẹn náà ó ti kọjá lọ.
0: Ọlọ́run ṣeun.
1: Ó tún mú mi rí parí Sunday tó gbẹ̀yìn oṣù
0: kẹjọ.
1: Èwo ni ó yẹ kéèyàn gan ó dúpẹ́
0: sí?
1: Irú ọ̀rọ̀ tá à ń sọ yìí gan àgbá ọ̀rọ̀ wo ló gbé sínú wa?
0: Ẹ wò ó pẹ́ tèmi dání church láàárọ̀ ẹ ní pé ọ̀rọ̀ tó fún ẹ sọ yẹn báwo ló yẹn sọ?
1: Kò
0: dẹ̀ gbẹ. Ọkàn ga tó wà láhùn wa yẹn tó mú mi wá kò gbẹ.
1: Gbogbo ẹ ọpẹ ni o mo ní lógo lọpọlọpọ gbogbo ìlàkọjá mi mo ní ọlọrun lógo lórí iléeṣẹ yẹn àtẹyin náà.
0: Ẹ ṣe adúpẹ́ màmá.
1: Adúpẹ́ lórí ayé yín
0: gbogbo. Ẹ ṣe gan mo dúpẹ́ màá. Owó Ọlọ́run kò ní kúrò lára yín. O máa wà ń bẹ̀ fún rere. O máa perfect ilé yín. Bàbá Adékan bí ti wà ń bí. Wọ́n máa gbàdúrà fún wa láàárọ̀ yìí náà. Lórí ètò yìí dádì Adékìtán wà ń bí láàárọ̀ ọmọ àgbàdúrà fún wa àti gbogbo àwọn tó wà nínú ìdúbúlé àìsàn kan tàbí èkejì láàárọ̀ wọn máa bá wa gbàdúrà. Ẹ ṣe
2: hello
0: pápápá àkọ́kọ́ yẹn lọ grandma. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀ grandma. Grandma ṣe mogi ẹ máa gbọ́dọ̀ rótùtù. Ẹ mogi o kẹ bóra o.
2: Honestly,
0: orí ọ̀fẹ́ ńlá là ń jẹ.
2: Orí
0: yẹn pọ̀ lórí ayé wa.
2: Àmì.
0: Olúwaṣe ọlọ́pọ̀lọpọ̀. Ẹ ṣe mo dúpẹ́
2: o.
0: Ó ṣe lọ́pọ̀lọpọ̀. Yes. Kò fi wá sílẹ̀, ó wà pẹ̀lú wa. Thank you so much, ma.
2: Olúwaṣeun.
0: Thank you so much. Ẹ má bá wa bọ̀ lórí ètò làwà láàárọ̀ yìí. Ẹ ṣe àdúpẹ́. Ẹ mọ́ bínú ẹ̀yin aráalé. Ẹ mọ́ bínú afẹ́sáré ìṣiṣẹ́ ti àgbé wa láàárọ̀ yìí. Bàbá wa nínú Olúwa ti wà pẹ̀lú wa. Ti má dẹ̀ ti rí wọn báyìí. Mo ti wò fòfòfò pé kí báà máa ṣe mú táìmì tó máa fi padà sí kó padà sí mẹ́wàá ká ṣe wa bẹ̀rẹ̀ gangan. Ṣùgbọ́n Ọlọ́run máa ràn wá lọ́wọ́ láàárọ̀ yìí. Láti níjọ Christ Apostolic Church, òkè agbára èmi ni ti jẹ́ èmi ni Ajimasi nílùú ṣé mo gbà. Ajimasi náà ni àwa ta Ajimasi Awari Àgọ́ Olúde ni bàbá ti dé sórí ètò láàárọ̀ yìí. Prophet Dr. Iho Adékìtán dádì óyá àdúrà.
3: Orúkọ Jésù.
0: Àmì.
3: Bá máa gbé nǹkan tó nípa ìyẹn Ọlọ́run tẹ́ ń ṣe ohun tó wù yìí láti di ọ̀run. Torí pé ẹ tún ti fi agbára yín hàn láàárọ̀ yìí. Nípa mímú ìtura débọ̀ ọjọ́ ìsinmi òní.
0: Jẹ́sàlẹ̀ àmì.
3: Olúwa ẹgbà yín wa.
0: Àmì.
3: A mọ̀ lórí ní gbogbo ọ̀nà pátápátá. Torí pé ẹ̀yin ilẹ̀ ń bá wá ṣe ní gbogbo ìgbà. Kì í ṣe agbára wa. Kì í ṣe ipá wa. Kì í ṣe ìmọ̀ wa. Kì í ṣe òye wa. Bí kò ṣe ìrànlọ́wọ́ ẹ̀yin Ọlọ́run àlàyé. Torí pé ti ràn wá láàárọ̀ yìí. Torí pé tún ti dá wa sí. Bàbá gbà ọpẹ́ wa.
0: Àmì.
3: Wọ́n gbà ládùúrà láàárọ̀ yìí. Gbogbo ọkàn tó ń gbọ́ mi pátápátá lórúkọ Jésù Kristì. Má jẹ̀mú ìtura lórúkọ Jésù Kristì. Olùwàkóbá yóò wá dá.
0: Àmì Jésù Kristì.
3: Gbogbo ìkórìta tí ẹnì kọ̀ọ̀kan ti ní rí ìnira.
0: Jésù.
3: Mo pa á ní àṣẹ ní orúkọ ti bàbá ti ọmọ tiẹ̀ mọ́ lórúkọ Jésù Kristì. Àṣẹ ìtura mo ní kó dípò bẹ́ẹ̀.
0: Àmì.
3: Ọwọ́ Ọlọ́run kó wà lára yín.
0: Àmì.
3: Ọwọ́ Ọlọ́run kó wà lára yín.
0: Àmì.
3: Ìwọ̀nba ìjọ tó kù díẹ̀ kí oṣù kó parí. Gbogbo ilẹ̀ kúrẹ́tẹ̀ ti kàn tí ò tí ì ṣí nitori waka yi ti ti aro yi loruko Jesu Kristi olo ko si fun yin be
0: amen
3: iwa lorun ko dara po mo yin o
0: amen
3: ki osu to pari e gbogbo pe
0: amen
3: Jesu oluwa wa
0: amen abi abi loruko Jesu hey monitani praise legbe mi bi to je olorin emi a ma lo akoko yen olo ran wa lowo ojo lo dile gbogbo wa sugba a ma mu mora won e ba mi ki awon eyan kan mo pe wa nu le
4: mo ki gbogbo ara le ni oruko oluwa mo si gbadura yi pe asiko yi adara fun wa loruko Jesu
0: amen amen e ba ko bale ose to nbo a ma yin olorun pelu yin
5: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
6: Alhamdulillahi Rabbil Alamin.
7: Bọ́lú abáṣúorin fẹ́rú. Tálá ọ̀rọ̀ mi jẹ́ kí dùn ó sọ̀kalẹ̀ bàgà sọ́ọ̀dẹ èèyàn. Kẹ́rù ọkọ̀ pẹ́fọ́ bolúwa ló tọ̀. Alhamdulillah. Ìdí rèé tẹ́bi ìtọ́lání tòkè lábọ́ nílẹ̀ Ìbàdàn ṣe ń dúpẹ́ folúwọba. Fáyẹyẹ jíjọ iye ẹ̀sìn. Níbi tó rọgún Muslim community yóò ti máa fìyà wa. Alhaja sùúrù Adébímpé Oyoro jẹ̀yà àdínì. Èyí tó máa wáyé lọ́jọ́ kẹwàá Rabiul Awwal 1448 Hijra tó ṣe dédé August 24, 2026 lórí pápá ṣeré Orogun Grammar School Orogun Ìbàdàn ní déjà aago mọ́kànlá àárọ̀. Ìyá wa Alhaja sùúrù Ayọ̀ Oyoro ìpayọ̀ Olúwa tẹ́ẹ̀ni nínú gbogbo tẹ́ẹ̀ni folúwa tọ̀sán-tò ló sọ yín dẹni àyẹ́ sí láwùjọ abi olúwa ọba Allah kó jẹ́ kẹ́ ẹ rí kíkún ẹ̀mí àtàláfíà ara lòpọ̀ náà. Ìyá wa Adébímpé ẹnlẹ́ o ẹ̀gbá mọ Lisa bíi ọmọ agbòǹgbò àkàlà ọmọ aṣẹ́ tí mú kíkọ ìsàlẹ̀ ọ̀rọ̀ adùnyùngbà àwọn ọmọ yín Alhaj Miftahuddin Ọlátúnjì àti Dr. Khadija Ayọ̀adé Suleiman ni wọ́n sọ pé wọ́n jáde náà sùúrù rọ̀ ẹ kú oríire o.
8: Baba, akọrin látàárọ̀ ni. O ti sú mi, ibo gan la lọ bolẹ̀ mú mi lọ.
9: Arákùnrin, fọkàn balẹ̀. Ọnu àti ilà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. O yà wò ó, ohun rè.
8: Takashi, pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
10: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
8: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Mo ti ń jẹ owó ojoojúmọ́. Bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣó ti Cashier.

0: 心揺れるよ。
1: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
2: Aya adùn bí oyin, adùn bí oyin sẹ́.
3: Yorùbá yorùbá
1: fún aramada ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjìn ẹlòmíín rí a jẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
4: splash
1: àmínọ́t adétun badman mọ́tfàlà ní gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday láago méjì òru abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú àmínọ́t adétun badmus káìkáìkáìkáìká ó máa ṣeré gidi.
5: Bọ̀ padà agbọ́dọ̀ polówó ọjà ẹ̀wọ̀n àbínú sí wa. Ẹ̀yà ẹjà lẹ́nu iṣẹ́ pàápàá làárọ̀ yìí Mega Praise 2026. Mo mọ̀ pé olùgbé yín wa last year mọ́ mi lè ran wa. Ṣùgbọ́n lè ní ìta ní orí ọ̀fẹ́ láti ròyìn lórí ètò. Ọjọ́ wo ni Mega Praise báyìí?
6: On the 4th of September. That is Friday àkọ́kọ́.
5: Nínú oṣù kẹsàn-án tá à ń wo yìí. À ń bọ̀ lórí ẹ̀ mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí tí a sì ń gbaradì gbogbo wa èmi náà ọmọ inú lélẹ̀ ni àjọ ń gbaradì ni mo rí kinní kan kà nínú ìwé àwọn ọba kinní ìgbà tí mo wo báìbù tẹ ṣí ẹ mo rí pẹ́ lọ ṣí sí àwọn ọba náà mo ní kí n dáre mi mo wo báìbù yìí ni mo wí àwọn ọba lẹ́wà àwọn ọba kinní orí kẹtàlá mi ì nílè ká tán torí àkókò yẹn ti sá lọ púpọ̀ ṣùgbọ́n ìtàn tí gbogbo wa ń bọ̀ ni kíyèsí ènìyàn ọlọ́run kan láti Júdà wá sí Bẹ́tẹ́lì nípa ọ̀rọ̀ olúwa Jeroboam dúró lẹ́ba pẹpẹ láti fitura regional that is mo story yẹn mo fẹ́ káwọn èèyàn lọ ka ẹjọ́ ẹ̀yìn tẹ bá ní orí ọ̀fẹ́ ẹ̀ tẹ bá ti ń gbọ́ wa bẹ́yẹn ìwé ọba kínní orí kẹtàlá bóyá lè ka láti ẹsẹ̀ kínní títí dé eléyìí tó gbẹ̀yìn from verses 1 to the end kí ìtàn yẹn lè yé wa dáadáa ìtàn wòlíì kékeré àti wòlíì àgbà olúwa rán wòlíì níṣẹ́. Ó dẹ̀ ti níbi tó ti lọ ṣiṣẹ́ yẹn àwọn àsọtẹ́lẹ̀ tó sọ ó wá sí ìmúṣẹ lójú ẹsẹ̀ ẹni tó náwó sí gan pé òun fẹ́ tó fẹ́ ọwọ́ yẹn gbẹ ọwọ́ Jeroboam
6: ọba
5: ọwọ́ ẹ gbẹdà ká lè mọ bí ẹ̀mí ọlọ́run ṣe pọ̀ nínú ayé ẹ ṣùgbọ́n nígbà tó ń lọ ìgbà tá a kà díẹ̀ ó pàdé wòlíì àgbà ọlọ́run ti fún ní àṣẹ pé má jẹ oúnjẹ o má mu oúnjẹ má jókòó o. Ṣùgbọ́n wòlíì àgbà dé ó ní òun ti rí áńgẹ́lì tó sọ pé kò wá jẹun ìgbà tí mo ń ka kinní yẹn lánàá ẹrú bà mí nígbà tó dé àárín kan wípé gbígbọ́ ohun olúwa láti ẹnu àwọn tí ó jẹ́ àgbà báwo la ṣe lè rìnrìn àjò yẹn torí ó wù mí káwọn èèyàn kà á ṣùgbọ́n àkókò yẹn ń sá lọ mi ì dẹ̀ fẹ́ gba àkókò wa púpọ̀ àwọn èèyàn lọ kà á ká lè mọ tí mò ń sọ nípa ẹ̀.
6: Gbígbọ́ ohun olúwa láti ẹnu àgbà number 1 irú àgbà wo mo fẹ́ gbọ́ ohun olúwa lẹ́nu ẹ̀ irú àgbà wo lo ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀ then àkọ́kọ́ tó jù ni wípé ènìyàn ní àgbà tó pè ní àgbà yẹn tó pè ní àgbà olúwa yẹn ìwọ gan fúnra rẹ jẹ́ kí ìbáṣepọ̀ wo àti ọlọ́run kó gúnmọ́ your personal encounter your personal relationship with God is very very important. Òun ni wòlíì kékeré yẹn kọ́kọ́ bá pàdé ṣùgbọ́n nígbà tó dó ìkóríta kan ó sọnù nítorí pé ó rí àgbà.
5: Ṣó sọnù ni àbí ó respect anointing higher anointing.
6: Èmi lè sọ pé sọnù I can't call that respect because you can't respect ordinary man ju Ọlọ́run lọ.
5: Ṣó dárí màá la lè pe
6: mo yes
5: wòlíì àgbàlagbà ni bíbélì sọ níbí
6: wòlíì àgbàlagbà
5: ara bẹtẹlì
6: ṣùgbọ́n ká ní wípé woli kekere o ba mo en to n ba di wi pe olorun ni ko ni gba oro o ki lo ni to se gba fun o to se so fun o gbangba to ba ni ko wa jeun to se resist oba nibo ni agbara yen wa to fi resist oba ti o fi jeun
5: ti o fi jeun lodo oba
6: o wa di odo woli agba ibi ti opopolopo ti si niyan our lord god is the most is the supremacy nobody is superior that nobody than God before you so o gbe eniyan dipo olorun nibe yen mo so ko son because o ti kokko mu lo niwaju oba igba to di waju woli agba o se kini o son because o ti mu lo
5: and of course only stand pe oluwa wi pe
6: oba na ni eyan la ni ajari ni to de fi resist pe ohun o je pe olorun ni ko ma je ni bo lo so ori ofe yen si be tori pe ni ko that's what pe opolopo mon so let pastor or your prophet take 25% of your life you yourself take 75% of your life
5: e je ba mi tun oro yen so nkan te so yen o tun gade
6: let
5: 25% ike
6: yes let pastor or your prophet take 25% of your life why you yourself take 75% of your life
5: ninu aye to je pe tell me ba fe to
6: daddy ni
5: mo fe lo school daddy ni
6: yes
5: e jo course ko ni ko mo ise daddy ni le wa so 25%
6: sir ogo lori ofe ati ba olorun re soro idi ni te pe opolopo awon eniyan mo ti di je fun awon
5: won di je
6: yes
5: anu okunrin ise mi gan nigba ti mo ka debi kan because woli agba itun wa rin fasi wi pe woli to sha igboran
6: yes
5: eru ba mi pe en to sun debe
6: e ri pe enu ona lo se jade wi pe tori pe o sha igboran
5: so e che on lo tu wa so kini ye ba mi leru nigba ti mo
6: to ba sora in to ba so ida na nu o
5: fi tu fi ba ye je ni
6: so we must say your personal relationship
5: with God
6: let it be cordially ko funo doko ko what intimacy yen ko wa tighten
5: e je be question personally omo ni mo je sin yin sir
6: yes
5: ninu emi ti mo si respect olorun ninu aye yi so sese ke so pe oluwa so bayi ki ma sa igboran sin
6: mo ti so fun yin
5: bawo le se ma feel sir
6: number 1 iru agba wo lo ba rin ti wo gan ti gbadua bibele ka ma fi emi de agba to so ti lo gbadua ti mo ru emi to wa nu agba o ti mo lo to pa rin wo no ki so mo isu olorun le ba ona so wo ma je mo ti mo wa lo be baba iru ma je mo mo la be
5: mo wa la be o je ka bere sir
6: bere iru ma je mo ti mo iru ma je mo wa la be se ma je mo to se tele ni abi ma je mo ti wa sa
5: awon eyan bere o so a le bere
6: yes you can
5: ibi to wa yen to n teri si
6: yes
5: lo bolohun
6: oluwa abi ma je mo mo wa se ma je mo ti to je ti wo si wo lo n dari e abi ohun lo n dari e fun ra e
5: ah oluwa awa n gbadura lo be yen mo
6: ta ba ti ri iyanu ta ti ri awon oro
5: oro to n jade pelu agbara
6: iyan lo yo ma ya si
5: mo ro pa nko eko laarin iseju die ta ni lori eto yi ara nko ti emi se ma n fe ki a joko ti dada niyan ka to lo sinu awon nkan to gbe won wa sibi mo ti ri point meji laaro yi da olorun mo
6: yes da mo
5: so wa ri to ba ni ibasepo pelu boya agba iranse olorun kan won ni wadi emi mo pe eyan to ma n wadi mi o tun gbo yen
6: lo gbodo wa because ibe ni pe nigba ti opin yen ba n de orisisi la ma ri ohun ti o sele a ma sele arinrin eke oniwasu eke iranse wa dide bawo se wa dahun mo to ba lo to ba to ba di ba se mo pon lo
5: ti praise gege bi olorin emi ni riri nkan ti mo so yi
7: ah mo bebe dada nkan ti mo mu daddy so
5: daddy so
7: ben
5: e so se se lati kan so pe ko possible a ni ka sha ka le wadi won so easy lati ma wadi ka wa fi si prayer point oluwa anti mo wa labe
7: gege bi kan ti daddy so ti mo de keko won ni awa na gbodo ni relationship to donmoran pelu olohun
5: o da pe bi ti point yen gan
7: ben so definitely ta ba ni relationship to donmoran pelu olohun olohun ma ba wa soro na olohun ma ba wa soro so a le mo bi ta ma ya si ati bi ti o ye ka ya si
5: ati bi ti o ye ka ya si a je pe bi to da pe ati n koku die gege bi omo olohun niyan opolopo wa a kuku ni ibasepo yen to dan mo
6: iyaro la n wa kiri
5: God bless you daddy
6: iyaro ni
5: inú mi dùn pé wòlí olúwa ló sọ láàárọ ẹ ìyanu làwọn ẹlòmíì gan ò gbọrọ ọlọrun tí dáàdì ń sọ ṣọọṣì àní kinní tóun sọ yẹn dáàdì ẹ bá gbàdúrà ṣiṣẹ.
6: ẹ fún mi ní ìkankan
5: kí n lọ lọ kí n ṣáà fún gbogbo ẹ yan gbogbo ẹ wá òkè kí ni kí n dà sí ṣọ́ọ̀bù dáàdì omi àdúrà ẹ bá gbàdúrà ọrọ yẹn gan kò wọnú ẹ bébí kó lè ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run. ẹ ilé ìta nǹkan láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ti ṣubú síbẹ̀ ìran náà ló gbé wọn ó gbé wọn ṣubú gẹ́gẹ́ bí wòlíì kékeré yìí kì í ṣe pé à ń gbọ́ ìran ṣùgbọ́n bàbá sọ láàárọ̀ yìí pé ibo nìran yẹn ti ń jáde wá
6: ibo tó
5: bá ti sí ìran wòlíì
6: bẹ́ẹ̀ ni
5: ó wà
6: bẹ́ẹ̀ ni sọ́ọ̀sì wo ló ti jáde wá irú ìran wo ni
5: irú ìran wo
6: ẹnu ta ló ti jáde
5: káyà ẹnu ta ló ti jáde a gbọ́dọ̀ wádìí yẹn dáadáa ká tó jókòó tì pé wọ́n sọ báyìí wọ́n ní kí n ṣe báyìí wọ́n ti ní kí n ṣe báyìí wọ́n ti ní kí n ṣe báyìí ẹ ṣe gan dáàdì pé ẹ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ètò láàárọ̀ yìí àwọn kan fẹ́ bèrè sí wọ́n fẹ́ tú ìdí ẹ̀ bàbá máa pe nọ́mbà àwọn kan tó kúrò lórí ètò yìí láàárọ̀ yìí pẹ̀lú wa ẹ já padà sórí mega praise 2026 ọdún kẹsàn-án rè kí ló bí mega praise mọ́ torí nǹkan tó yẹ kí n béèrè bẹ́ẹ̀ ni pé ṣé rí ẹni tí ò bá tí ì dé bẹ́ẹ̀ ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ó dàbí pé nǹkan tí mò ń béèrè yìí ó lè máa yé wọ́ àwa ta jẹ́ olórí ẹ̀mí gbogbo àwa ta ti wá gbogbo wa pọ̀ ta ti wá sọ́dọ̀ yìí dáadáa tó jẹ́ àwọn olórin ẹ̀mí ńláńlá gbogbo àwọn ọlọ́run ò sọ bẹ́ẹ̀ gbogbo wa ti pọ̀ ṣadé taiwo ta ti wá Yemi David ṣẹ́wọlé Jésù kí ló bí kinní yẹn.
6: n tó bí mega praise náà ni pé ọlọ́run pa á ní àṣẹ ní ọdún 2018 ó ní ká lọ yin òun ó ní kí n ṣe yìí kékeré ó ní ká yin òun ní ńlá then mi ò tí ì jẹ́ mi ò mi àbútí iná mi ò mọ̀ yín gbọ́kàn mi but olùbọ́ ni ká ṣe ká wá olórin àwọn olórin adẹ̀bẹ̀sì so ọdún yẹn náà ní first year yẹn ni mo pe la pe ṣẹwẹlẹ jésù I respect God in the
5: life
6: ó dẹ̀ wọ́n dẹ̀ dá wa lóhùn ó sọ pé torí pé akéré so láti ọdún yẹn náà láti ti bẹ̀rẹ̀ challenges wà lórí ẹgbẹ́ o
5: torí tẹ ẹ lọ lé program wọn àdẹ wa ní gba pé kí ni wọn àpè
6: kí n gbowó lórí
5: àgbọrẹ o láìsolórin
6: àgbọrẹ o
5: wọn gbọrẹ wákàtí mẹwàá gbáko níwájú olúwa mo fẹ́ lè sọ pé àwa ta jó lórin gan àti ìdá àgùnsẹ́yìn tó ti máa ń dùn àfẹ́ tó bá ṣe night bọ̀dúrì nìdè
6: night ni máa ń ṣe
5: night la wọn máa ń ṣe 10 hours níwájú olúwa ní friday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án àwọn olórin ẹ̀mí pọ̀ ń bí tó máa ṣiṣẹ́ pẹ̀lú bàbá àti màmá adékìtàn lọ́dún yìí mo ti rí dáre melody ṣadé àkótí ẹ̀rí wà ń bẹ̀ ìyanu olúwa praise àwà ń bẹ̀ ara
6: taiwo
5: alara wà ń bẹ̀ adéròǹkẹ́ tèmi adéròǹkẹ́ ọmọọba wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ara olúwa festus mo fẹ́ sọ náà kan yẹmí ìjàlá tiwa àwọn náà ló máa darí ètò guest speaker yìí ni mò ń wò àti ìlú ilé-ìfẹ́
6: òun ni wọ́n ti mú ìbàdàn campus bí náà wà
5: ni wọ́n wà
6: he is the dean of academics
5: okay
6: ní CCTS
5: okay ilé makun ní friday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án gbogbo àwọn akọrin òkè agbára ẹ̀bùn ọ̀gọ́ ti àwọn náà ń gbáradì àwọn tó ń gbọ́ wa ń lé pátápátá gbogbo àná ni a fẹ́ kán darapọ̀ mọ́ wa nínú ìpàdé yìí ní ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún yìí dáàdì máa ṣàlàyé àwọn kankan pápápá ká tó kúrò lórí ètò yìí láàárọ̀ yìí ẹ jẹ́ padà sórí wòlíì nílá àti wòlíì kékeré ẹ jẹ́ ká wò dáàdì wòlíì kékeré àti wòlíì àgbà ṣé bí ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ yàtọ̀ sá.
6: Bí ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ kò yàtọ̀.
5: Ṣé pé kò yàtọ̀ sá.
6: Kò yàtọ̀ ṣùgbọ́n ọ̀nà tó fi ń bọ́ oníkálukú sọ̀rọ̀ ló yàtọ̀ ẹ rí i pé bó ṣe bá mósè rìn kò lè ṣe bá joshua rìn bó ṣe bá joshua rìn kò lè ṣe bá samuel rìn bó ṣe bá samuel rìn kò lè ṣe bá aisaiah da dáfídì rìn ó yàtọ̀ síra wọn ẹ rí i pé joshua ọlọ́run pé gbogbo ilẹ̀ ó gbà ẹ rí i pé mósè okun wọn jáde ẹ wá lọ wo samuel ní ìgbà tiẹ̀ òun náà ni prophet òun ni ọba òun ni gbogbo ẹ nígbà tó dáyé david ọtọ ni so àwọn nǹkan tó lò wọn fún ọtọọtọ ni
5: ẹṣọ ṣe ṣe kí n gbọ ohun olúwa kí n dẹ sọ fún yín.
6: Yes.
5: Ohun tí mo rí ni o.
6: Yes.
5: Ìwọ ọmọ evangelist ni olúwa wí ìwọ ni ó wà rán sí mi.
6: omo mi kan tele tele ko to di pe a je sisi tele.
5: Okay, wow.
6: Igba ti mo pe odun meta pe odun mejo ninu ise ranse la pada sinu ise Olorun ni ko pada. Olorun ti won ba mi so lati gba ta ti uta ti de odun kan pe kin ba. Sugbon omo mi kan ni Ghana, omo bi mo pray fun. Ohun lo kan ko ndaje mo ko to so gan o ni mo binu ko fe to e mo binu bi e mi. Mo ni so nkan to fe so. O lo Oluwa so bai, so bai, so bai. Olorun wa lo so do omo mi na ni school, omo ti mo bi.
5: Lati ko wa lo ba
6: so.
8: Wow.
6: So ko si wo to ba so pe nkan kere si e. Tori ko si Olorun le gbenu wo le soro. O le gbenu me Olorun o le gbenu omo du ko soro.
5: Omo de nu le.
6: Ejo ketekete Balamu to je eranko. Olorun gbenu e soro. Who are you to so pe
5: enikan. Enikan kere. Hey, Teddy Praise. Se agbadun eto wakati. Ojo Sunday. Eni ka ma bo.
7: Be ni ma.
5: Ago melo ni ka di?
7: Ni 12 p.m.
5: 12 ni ka ti ma bo. Da wa ti pa wakati yin ka ma keru bo.
7: Straight away.
5: Eya e apele ni yin oba won ba bi
7: yin si oba won ba
5: won ba yes praise the king of kings ise na ti pe de ti wa di oju ya tin rira ti pe o todun melo ba
7: ah mo ma so pe 20 bo o ni alaye 20 yen tori ranse olohun ni grace grace grandma mi
5: okay
7: then mo si mi na ranse olohun ni won so bon se gege bi won se bi won kan bi mi sinu
5: wa ninu ise yen
7: ben
5: bo gba wo le bere
7: 10 years ago.
5: 10 years ago.
7: But mo kan sha nse bi emo.
5: Eh,
7: sha je ma se ke mo. Be ni gbogbo atolohun so ipa akoko to ni mo dide lati bere si ni se.
5: E ti release album.
7: Mo sese fe release mo de ma launch e lojo Sunday.
5: Killer Korin ele to boy.
7: E fi re wa mi.
5: E fi re wa mi o. E ba wa ko la re se du ko ka to release.
7: Bo se lo ni e fi re wa mi.

ẹ kásán ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ́ yín láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ́ nílùú ti Ìbàdàn. Aminat Adetun Badmus ló níròyìn ṣáájú ẹjẹ́ àgbọ̀n àwọn kókó tó ṣiyọ nínú ìròyìn náà. Àtíkù ti ké sí iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tilẹ̀ Amẹ́ríkà láti fi ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu síta fayẹri. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Ọlátúnjì Ìdísù ti kìlọ̀ fún àwọn ọ̀dọ́ o láti má fàyè gba àwọn olóṣèlú láti lò wọ́n ṣe ìkọlù. Ilẹ̀ Tehran ti kìlọ̀ fún àwọn orílẹ̀-èdè alámùlétí rẹ̀ láti má fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà láti kojú ọ̀rọ̀ sí ètò ọrọ̀ ajé ilẹ̀ náà. Ejuke ti fi ìdùnnú rẹ̀ hàn lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Sevilla fẹ̀yìn ikọ̀ ti Athletic Bilbao jọlẹ̀. Ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́. Olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC nínú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 Atiku Abubakar ti rọ iléeṣẹ́ ilé tó ń ṣèwádìí nílẹ̀ Amẹ́ríkà FBI láti ṣàfihàn lábẹ́ òfin ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu. Ó ṣàlàyé pé àwọn ọmọ ilẹ̀ wa Nàìjíríà ló ní ẹ̀tọ́ láti mọ̀ nípa ìtàn àti ìhùwàsí ẹni tí ń díje du ipò ààrẹ lẹ́ẹ̀kan sí i. Atiku nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ Àbámẹ́ta Sátidé láti àkàtà amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìròyìn rẹ̀ Frank Shaibu ṣàlàyé pé àjọ FBI kò lè dáàbò bo àwọn ọ̀rọ̀ tó yẹ kí àwọn ọmọ ilẹ̀ yìí mọ̀ nígbà tó fèsì sí ọ̀rọ̀ tó jáde láti àkàtà FBI pé àwọn ọ̀rọ̀ kan náà ló léwu fún àwọn ènìyàn láti mọ̀. Atiku ẹni tó ṣàlàyé pé fẹ̀kàn tẹ́lẹ̀ rí ètò ọrọ̀ ajé tó le kankan ti ń gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà látara ìgbésẹ̀ alágbára eléyìí tí ààrẹ ilẹ̀ yìí gbé tó mú kí ọ̀wọ́n gógó fojú bàdé lẹ́ka ìgbòkègbodò ọkọ̀ oúnjẹ jíjẹ ètò ìlera àti àwọn nǹkan míì. Kò ṣàìtúmẹ́nuba àwọn nǹkan mìíràn bíi ìkọlù àwọn ikọ̀ agbésùnmọ̀mí ebi àpàgbà eléyìí tó ń fọwọ́ mẹ́kẹ àti àwọn ìpèníjà eléyìí tó ń kojú àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà. Adarí àgbà fún iléeṣẹ́ eléyìí tó rí sí àwọn tó ń pèsè nǹkan nílẹ̀ wa Nàìjíríà George Nwabieze ti tako ẹ̀sùn kan pé òfegè òun náà ni iléeṣẹ́ tó ń darí rẹ̀ nílẹ̀ yìí jẹ́. Nwabieze ẹni tó sọ̀rọ̀ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ṣàlàyé pé iléeṣẹ́ náà ló wà lábẹ́ ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì wà láti ọdún 16 sẹ́yìn. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ICPC lọ́jọ́ Etí Friday ṣàlàyé pé ààrẹ ilẹ̀ yìí ti pàṣẹ fífi ṣìkún òfin o bí ọ̀gbẹ́ni Nwabueze látàrí bó ṣe ń darí iléeṣẹ́ ọ̀hún eléyìí tó jẹ́ òfegè. Àjọ ICPC ní ìwà ìbàjẹ́ náà ló sopọ̀ mọ́ àwọn ọ̀gá àgbà tó wà lọ́fíìsì akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà lórí ìtàkùn ayélujára. Nwabueze ní òun tẹ́wọ́ gba ìwé ìyànsípò náà ní ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún 2025 láti ọ́fíìsì akọ̀wé àgbà ìjọba àpapọ̀ ilẹ̀.

Àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC ti rí ètò ìdìbò sí ipò gómìnà tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí àtẹ̀gùn àti ìgbáradì fún ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 pẹ̀lú àlàyé pé àfikún ibùdó ìdìbò àti ẹ̀rọ tó ń ṣàyẹ̀wò àwọn olùdìbò eléyìí tó ṣe dáadáa títari èsì ìdìbò láìsí ìkọsẹ̀ àti ṣíṣe àmójútó àwọn aáwọ̀ èyí tó jẹyọ ló dára gbà alága àjọ INEC ọ̀gbẹ́ni Amúpìtàn ló yọjú ọ̀rọ̀ náà síta lásìkò tó ń gbàlejò aṣojú ilẹ̀ Canada nílẹ̀ wa Nàìjíríà eléyìí tó léwájú àwọn ikọ̀ rẹ̀ ṣàbẹ̀wò sí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí nílùú Àbújá. Amúpìtàn ṣàlàyé pé àwọn ètò ìdìbò tó ti wáyé jẹ́ ìlànà ìgbáradì lákọ̀tun fún ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà. Ó tẹ̀síwájú pé ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún yìí jẹ́ àmì ìdánrawò fún àjọ ti INEC gẹ́gẹ́ bó ṣe wí. Ibùdó ìdìbò eléyìí tí òǹkà rẹ̀ tó 3,500 ó lé nínú àwọn ibùdó ìdìbò èyí tí òǹkà rẹ̀ tó 3,700 ó lé níye eléyìí tó dúró gẹ́gẹ́ bí ìdánánà 94 ló ti bẹ̀rẹ̀ sí ní ṣàyẹ̀wò àwọn olùdìbò bẹ̀rẹ̀ láti 8:00 lọ́jọ́ tí ètò ìdìbò náà wáyé. Alága àjọ INEC wá tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ pé àjọ náà tún ti bẹ̀rẹ̀ ìgbáradì lákọ̀tun fún ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 bí ìpolongo ìbò ṣe ti bẹ̀rẹ̀ láti 19 oṣù kẹjọ ọdún yìí. Ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà Ọlátúnjì Dìísù ti ṣe ìkìlọ̀ fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà o láti yàgò fún ìwà jàǹdùkú ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. Dìísù ló ṣèkìlọ̀ yìí lọ́jọ́ Àbámẹ́ta Sátidé lópin ayẹyẹ àyájọ́ àwọn ọ̀dọ́ eléyìí tí iléeṣẹ́ agbófinró ilẹ̀ yìí ṣagbátẹrù rẹ̀. Ó wá rọ àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí láti dáàbò bo ọjọ́ iwájú rere tí wọ́n ní pẹ̀lú yíyàgò fún ìwà jàǹdùkú àwọn ọ̀rọ̀ ìkórìíra àti àwọn ọ̀rọ̀ tó lè ṣini lọ́kàn. Ó tẹ̀síwájú pé ọjọ́ iwájú rere àwọn ọ̀dọ́ jẹ́ ohun tó ṣe pàtàkì ju ṣíṣe jàǹdùkú òṣèlú lọ o bẹ́ẹ̀ ló tún gbà wọ́n lámọ̀ràn láti má jẹ́ kí ẹnikẹ́ni ṣàmúlò wọn lọ́nà tí kò dára kí wọ́n má bàa ba ọjọ́ iwájú wọn jẹ́. Ìròyìn ọjọ́ kan ṣì ń tẹ̀ sọ́wọ́ iwájú láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ́ nílùú ti Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèrè ilẹ̀ Tehran ti kìlọ̀ fún àwọn orílẹ̀-èdè alámúlétì rẹ̀ o láti má fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà láti kojú oro sí ètò ọrọ̀ ajé ilẹ̀ náà. Eré ìdárayá Ejuke ti fi ìdùnnú rẹ̀ hàn lẹ́yìn tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ Sevilla fẹ̀yìn Athletic Bilbao jọlẹ̀. Àdánù dúró díẹ̀ náà tá a bá wá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ láìpẹ́.

0: ẹ káàbọ̀ padà. Ìròyìn ilẹ̀ òkèrè, olórí aláàbò ilẹ̀ Iran Moshe Razai ti ní àwọn olórí orílẹ̀-èdè alámúlétì tó bá darapọ̀ mọ́ ilẹ̀ Amẹ́ríkà láti gbógun ti ilẹ̀ Iran ni wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀tá ilẹ̀ Iran. Bẹ́ẹ̀ sì ni agbègbè Tehran yóò gbẹ̀san lára irúfẹ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ààrẹ Donald Trump ti ilẹ̀ Amẹ́ríkà ló ti sàmì agbami ti Strait of Hormuz gẹ́gẹ́ bí agbègbè tó jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà. Ó lé ní 100 kan àwọn aṣojú tẹ́lẹ̀ rí tó buwọ́ lu ìwé kan eléyìí tó ń ké sí ilẹ̀ Gẹ̀ẹ́sì àti ilẹ̀ Faransé láti jùmọ̀ fọwọ́sowọ́pọ̀ fòfin dé ilẹ̀ Israel lórí àwọn ìgbésẹ̀ tó ń gbé láti gba àwọn agbègbè kan tó jẹ́ ti ilẹ̀ Palestine. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó rí sọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ Syria ṣe wí, nǹkan jagun òfurufú ilẹ̀ Israel kọlu ọkọ̀ akẹ́rù kan ní abúlé Beit Jin nílẹ̀ Syria tó sì ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ náà léṣe. Àwọn ọmọ ogun ilẹ̀ Israel ló ṣì ń tẹ̀síwájú nínú ìkọlù wọn ní gúúsù ti ilẹ̀ Lebanon. Ní ti eré ìdárayá o, Chidera Ejuka ti fi ìdùnnú rẹ̀ han lẹ́yìn ìjáwé olúborí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ Sevilla, eléyìí tó ti fẹ̀yìn kọ ti Athletic Bilbao janlẹ̀ ní pápá ṣeré Estadio lọ́jọ́ Àbámẹ́ta Sátidé. Àwọn ikọ̀ náà ló ta bí elégbé ní ìbẹ̀rẹ̀ sáà tuntun, eléyìí tí wọ́n ti gbẹ̀yẹ lọ́wọ́ àwọn alátakò wọn. Ikọ̀ ti Athletic Bilbao ni àwọn agbábọ́ọ̀lù rẹ̀ dínkù mẹ́wàá lẹ́yìn ìṣẹ́jú mọ́kànlá tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà bẹ̀rẹ̀ o, lẹ́yìn tí agbábọ́ọ̀lù ni Yuri Bachiche gba káàdì pupa. Ejike, ẹni tó kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà, ni wọ́n gbé wọlé sórí pápá fún ìpele kejì ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tó sì tàbí elégbé fún ikọ̀ ti Sevilla. Èyí wá lòpin ìròyìn ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ ká gbọ́ kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí. Àtíkù ti ké sí iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ Amẹ́ríkà láti fi ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ààrẹ Tinubu síta fáyere. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí Ọlátúnjì Ìdísù ti kìlọ̀ fún àwọn ọ̀dọ́ láti má fààyè gba àwọn olóṣèlú láti lò wọ́n ṣe ìkọlù. Ilẹ̀ Tehran ti kìlọ̀ fún àwọn orílẹ̀-èdè alámúlétì rẹ̀ o láti má fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà láti kojú oro sí ètò ọrọ̀ ajé ilẹ̀ náà. Ejuke ti fi ìdùnnú rẹ̀ han lẹ́yìn tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ Sevilla fẹ̀yìn Athletic Bilbao janlẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa gbogbo, ẹ má ṣe láì kàn sí ìtàkùn ayélujára ti www.splashfm1055.com. Túnde Ọláwo olóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọlágúnjú. Aminat Adetun Badmus ló ti ń ròyìn. Ẹ ṣé tẹ́ǹtẹ́tì gbọ́ wa ní gbogbo ìgbà.
1: Quick charge 240.
2: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.
3: Your station. Here is
4: 105.5.
5: From the very beginning, we just saw the world differently than everyone else.
6: Everyone
5: this
6: else
5: was made obvious in all we do.
7: That didn't sit well with some people.
8: What's our plan?
9: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
10: Yes. 105.5, The Splash.

lásán o ẹsìn kú ìsinmi òní èyí ni ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan òjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí èyí tó ń dé sí etí ìgbọ̀yìn láti ìkànnì ọmọlúàbí your integrity station splash 105.5 fm ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀-èdè nàìjíríà láì ṣe àní-àní ọlọ́run ni àṣírí ẹwà wa lórí ètò yìí ọ̀rọ̀ olóòtú torí bẹ́ẹ̀ la fi ń júbà lọ́dọ̀ èdùmàrè fún ìmísí gbogbo ìgbà tó ń fún wa tá a bá ti dórí ètò náà ibikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ̀yin náà ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti lọ sí radio garden splash 105.5 fm lè máa tẹ̀ síbẹ̀ nìbàdàn ǹjẹ́ lórúkọ olóòtú ètò yìí olúwa ṣeun ọmọ akínọlá iná ni mo ṣe ń júbà tí mo fi ń bẹ̀rẹ̀ ètò tòní torí mo fi àkókò yìí kí àwọn alákòóso studio níbi tí wọ́n ti ń ka ohùn wá sílẹ̀ mi ò gbọ́dọ̀ gbàgbé daniel akínífẹ̀sí mi sì gbọ́dọ̀ gbàgbé màmá wa ẹni tó jẹ́ tó

0: mo fe bi wa ni o se ti setan
1: jeje mo pe igbesumo mi ton pe ni terrorism ta so yi o ti kari gbogbo orilede agbaye e ma je atara wa o ki se nigeria nikan gbogbo orilede agbaye ina ni igbesumo mi ijinigbe ti n waye a moru afefe buruku ti won fe kaakiri awon orilede ti n be kaakiri agbaye toro fi ri be o afi ki olorun ko saanu wa gbogbo eyin te n fara balẹ bowo onijangbo eda se fara balẹ fankofu ta jo n gbadun eto yi leekan si mo ni lati gbadura fun yin eyin ati awon ajinigbe agbesumo mi e ni pade ara yin lailai owo olorun o ma wa lori aye yin ati baba nu molebi yi ati mama ati ikokan awon omode atarugbo tin be nu ile yi won ni le ji yin gbe o e sami lagbara lowo olorun ko si eni ta binu obirin ti o le ji yin gbe tori iya to nje won ninu gbo o po ti olorun ba ran elomi lowo to pada wale ko ni le so ohun ti oju re ri o ton ba gbe yawo ni yawo ilokulo ina na ni won lo aso ofe ohun toju won ri ko ni se so ti won ba de nu ile eyi to tun wa buru je eyeyin eyan mi ina ni pe won ni ki enikan je asoju molebi o da owo re o milionu lona ye bayi ma gbe lo sinu gbo bayi ka sa bayi ka wo di o ton ba wa ri pe won gbe owo pasiparo emi bo wa sinu gbo tinu won ti n dun ton pe ni ransom oju ese won da ibon bo won de pa ki lo de ti gbogbo aye wa ya ika kale bayi eyin na le ni ko won mu owo pasiparo emi wa owo ise te se won se n gbe owo bo na ton de akata yin e da ibon lu won ah eyin eyan mi ta jo n gbadun eto yi oro olotu lati splash 105.5 fm ile fufu balao felele mbadan e jo n be lorun o hey afi ko lorun ko saanu oro olotu ina ni e n gbadun lowo lati ikanni omoluabi splash 105.5 fm ile fufu balao felele la wa nibadan lorilede nigeria inu gbo kiji kiji lawon eru kuta wuyi ni won gbe ton ba de ti ji eni eleni gbe janto ibe na ni won gbe won lo ge bi apere hey iya ti won fi nje won lohun o lagbara po mo ti gbadura fun yin pe e ni mo agbesumo mi o e ni mo boko haram o e ni mo awon ika eniyan to n payan nipa kupa yi o ah nkan to boro ju epe lo ni olorun obo ni ye ka riru e eto n tesiwaju oro olotu na ni eyin eyan wa ohun ti mo n gbiyanju lati na lefo folena na ni pe njeje mo wi pe awon eniyan ti won ti la iriri mani gbagbe koja lodo awon agbesumo mi ninu igbo inu igbo kije kije gbogbo àwọn èèyàn wọ̀nyí tó bá padà dé wọ́n nílò ìtọ́jú gan mani kódà gan wọ́n nílò ìrànlọ́wọ́ kí ó tó di pé orí wọn pé dáadáa torí ọkàn ẹlòmíì àti dàrú á kàn máa wò lásán làsàn ni kí ọlọ́run ọba kó jẹ́ kí àlàáfíà kó jọba láwùjọ kálukú wa kí ló dé tẹ̀lé sàmí ẹ̀yin èèyàn wa ìrírí nípa ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀ mi tá a ti ń tẹnumọ́ látẹ̀ẹ̀kan àti ìrírí mani gbàgbé tí àwọn èèyàn tí ọlọ́run tó ti dóòlà ti là kọjá láti lè máa ṣàlàyé oríṣiríṣi ohun tí wọ́n rí nínú igbó irú ìyà tí ó jẹ wọ́n irú ebi tó pa wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí èèyàn bá délé kò lè ròyìn gbogbo ohun tójú ẹ̀ rí o ọlọ́run ọba ò ní jẹ́ ká mọ agbésùmọ̀ mi o ní mọ boko haram o ọlọ́run ṣàánú wa ní majínigbé kidnapper o ní rogun bandits o níbikíbi tá a bá ń lọ níbi ìyówù tá a ti kúrò kódà lójú ọ̀nà ibi tá a bá ń lọ ọlọ́run yóò máa dáàbò bo kálukú wa kí ló dé tẹ̀lé sàmí wọ́n ń ṣàdúrà bí ta ti pàkọ́ lórí rédíò ẹ wá lè sàmí ẹ mọ̀ pé afẹ́fẹ́ la fi ń bára wa sọ̀rọ̀ ni ẹ̀yin èèyàn wa ètò ń tẹ̀síwájú irú àwọn èèyàn tí ọlọ́run dóòlà báyìí

láti pẹ̀tù sí wọn lọ́kàn. Torí irú àwọn èèyàn bẹ́ẹ̀, ọkàn wọn kìí balẹ̀ mọ́. Oríṣiríṣi àìsàn àti àrùn ni ó máa ṣe wọ́n. Nípa ìrírí mánigbàgbé tó báyàn lẹ́rù tí wọ́n ṣe kòǹgẹ́ rẹ̀ nínú igbó. Nípa báyìí, àwọn ènìyàn àdúgbò gan wọ́n lè láǹfààní láti túbọ̀ kẹ́kọ̀ọ́ dáadáa tí wọ́n bá ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn àbọ̀dé inú gbókìjikìji tí àwọn àti láàwí ti jí gbé ṣùgbọ́n tí wọ́n tú wọn sílẹ̀. Àwọn tá à ń wí yìí wọ́n ti fara káṣá ìrírí tó burú jáì tó ṣe wí pé Ọlọ́run nìkan ló lè jẹ́ kí orí wọn pé padà. Kálukú àwọn èèyàn wọ̀nyí tí wọ́n jàjàbọ́ kúrò nínú igbó wọ́n nílò ìwòsàn. Òye yóò túbọ̀ yé àwọn ènìyàn tí wọ́n bá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti máa gbọ́ irú ọ̀rọ̀ ìṣínilétí bẹ́ẹ̀. Irú ìrírí bẹ́ẹ̀ ta sọ yìí yóò jẹ́ kí òye ó túbọ̀ máa yé àwọn ènìyàn àdúgbò lórí bí kálukú ṣe ń láti fara pamọ́ kó sì ṣọ́ ara rẹ̀ kó má baà pàdé àwọn ológun Lẹ́kọ̀ọ́ tí wọ́n finú igbó ṣe ilé. Ọlọ́run gbà wá lọ́wọ́ agbésùnmọ̀mí o.

ètò ń tẹ̀síwájú ọ̀rọ̀ olóòtú náà ni ẹ̀yìn èèyàn wa. Ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí ó ti wá di ìṣẹ̀lẹ̀ gbogbo orílẹ̀-èdè àgbáyé, mo ní láti sọ yẹn fún yín o. Ṣé rí pé mo yan lẹ́ẹ̀kan nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí wípé ọ̀rọ̀ à ń gbé ni jàǹtò, à ń béèrè owó pàṣípàrọ̀ ẹ̀mí káwọn èèyàn kan wà nínú igbó, kán gbẹ́sẹ̀ lé wọn, kán rí kése fún oṣù àmọ́yé oṣù káàkiri orílẹ̀-èdè àgbáyé ló ti ń ṣẹlẹ̀ òṣò tọ́dé. Ó tiẹ̀ ti wá di túláàsì bí aṣọ òbora kí gbogbo orílẹ̀-èdè àgbáyé ó dojú ìjà kọ irú ìṣẹ̀lẹ̀ gbígbé ẹ̀mí èèyàn gbóná. Jíjí ni gbé ká gbé àwọn èèyàn lọ sínú igbó ká máa wá béèrè owó pàṣípàrọ̀ ẹ̀mí ní túláàsì. Wọ́n wà nínú igbó kò ní sí aṣọ ìbora. Fún gbogbo ènìyàn jákèjádò àgbáyé, a ní láti fọwọ́sowọ́pọ̀ láti dojú ìjà kọ ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí tó ṣe pé àmọye èèyàn ló ti tipa bẹ́ẹ̀ tó fi já láìsí. Kúlù nafsin da ìka talimọ́tì. Ìwé mímọ́ Alkùrán fi yé wa wípé gbogbo ẹ̀mí náà ni yóò tọ́ ikú wò. Bẹ́ẹ̀ ni Bíbélì náà sọ wípé ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn èyí ìdájọ́ ni. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń fara balẹ̀ gbọ́ wa lórí ètò yìí pé ikú àtọwọ́dá àtàwa àtẹ̀yìn kò ní lè rí wa pa o. Ọlọ́run bá jẹ́ kí ẹ̀mí wa ó gùn. Nígbà tó bá sì tó àsìkò, nígbà tí àsìkò bá tó fún kálukú wa láti lọ, Ọlọ́run ni ó pè wá sọ́dọ̀. Kì í ṣe pé kán gba ẹ̀jẹ̀ lára wa, kán pa wá nípakúpa. Ọlọ́run ò ní jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ kó wáyé láéláé. Ẹ̀yin tá a jọ ń gbọ́ rédíò ọ̀rọ̀ olóòtú ní Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Kí ló dé tẹ́ ẹ lè ṣàmí? Ẹ ṣàmí. Ẹnu lọ́lọ́ yìí ni àwọn orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ṣe àmì ìrántí ọjọ́ tá a fi ń gbógun ti àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pè ní terrorist káàkiri àgbáyé. Wọ́n ti sọ pé ní ọjọ́ 21 oṣù kẹjọ tó kọjá bí ọjọ́ mélòó kan sẹ́yìn, àbí ká tiẹ̀ kúkú sọ wípé ìjẹta August 21st iná ni wọ́n ń sàmì àyájọ́ ọjọ́ tó yẹ kí gbogbo orílẹ̀-èdè àgbáyé fọwọ́sowọ́pọ̀ kí wọ́n paná akitiyan ìgbésùnmọ̀mí, ìṣeniláṣẹ́, ìpaninípakúpa káàkiri àgbáyé. Ọjọ́ tí orílẹ̀-èdè àgbáyé yà sọ́tọ̀ láti ṣèrántí ọjọ́ pàtàkì tó yẹ ká máa gbógun ti ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí ìjínigbé ìpaninípakúpa náà ni mo sọ fún yín lẹ́ẹ̀kan, tí mo sọ pé ó wáyé ní ìjẹta òde yìí. Èyí gan ló ń ṣèrántí ìrora, ìdojúkọ, ìnira tí àwọn tó ti larú ìrírí bẹ́ẹ̀ kọjá nípa ìjínigbé àti ìgbésùnmọ̀mí tó hàn sì lè gbàgbé láéláé. Ọjọ́ ìrántí tí a sọ yìí ló fi yẹ kí gbogbo èèyàn máa gbógun ti ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀yin èèyàn wa, ọjọ́ ìrántí àwọn tí wọ́n ti ní ìrírí mánigbàgbé tó ṣe pàtàkì, tó ṣe kókó nínú ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí. Tẹ́ ẹ bá gbàgbé ọdún 2009 ẹ ti rántí ọdún 2009 ni wàhálà ìgbésùnmọ̀mí ló bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó wá fẹjú kẹ̀kẹ́ nígbà tí ikọ̀ Boko Haram tán bẹ̀rẹ̀ ìpolongo lòdì sí orílẹ̀-èdè Nàìjíríà, bẹ̀rẹ̀ láti apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà tó ń pè ní North East. Tí ènìyàn tó bá ṣe ìṣirò iye àwọn ẹ̀mí tí wọ́n ti ṣòfò dànù lórílẹ̀-èdè Nàìjíríà láti ìgbà tí ìgbésùnmọ̀mí ìjínigbé ìṣeniláṣẹ́ tó ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, gbọ́ ohun tí wọ́n sọ ni ọ̀rẹ́ mi tá a jọ ń gbé tò kalẹ̀, wọ́n ní 180,000 èèyàn 100,000 ènìyàn náà ti ṣekú pa. Kódà gan wọ́n fòlù àṣẹ lò wípé igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ó fi òǹtẹ̀ àṣẹ lò pé tá a bá ní káka iye àwọn èèyàn táwọn èèyàn ti gbé lọ sínú igbó tó ń ṣekú pa, ó ti tó 180,000 ènìyàn.
ta ba tele alaye ti igbakeje are Kashim Shettima to fidi re mule ase egba agbeje awon omo orilede Nigeria papa julo ta ba nsoro nipa awon omo ileewe to se pe ile eko ni won wa ko to di pe awon eru ku ohun ji won ko lo abi amo oku oro omo awon ajinigbe agbesumo mi won lo sile iwe won ku awon omo lomo lo titi do ni won ri won mo won ri won mo afi ki olorun saanu gbogbo wa ni melo la fe so pelu itu meje ti awon eru ku npa ninu gbo ti won jiyan ko lo atomode atagba ta won akeko inu eyi ta ti ranti awon akeko chiboki e ti gbagbe awon akeko chiboki ati dapchi ni bo ni won wa loni oh won ti da ayan ma awon mo won yi won ti daru aguro won mo awon ton ko ni chiboki njosi ati dapchi ni bo ni won wa abiamo oku arun mara oro lotu lati nu okan ijokan iwe iroyin ijojumo ile wa to jade lose to koja lo ina ni I'm gbe sori afefe lowo lowo bayi lati kan ni omoluabi splash 105.5 fm ile funfun bala o felele ni badan na ni awa bayi eto tin pake lo die die ka se ni pepepe bi awo baba asona ni bayi e ye kin sira lo sinu iwe iroyin the nation fun ti ose to koja lo yi kati e wo nkan ti olotu the nation to ni fun wa loni lori eto yi ti en gbadun lowo ta pe ni oro olotu abala meji ni oro olotu we royin the nation fun ti ose to koja pin si o abala akoko to je ti oro olotu we royin the nation ta wi ohun ni won pe akole re ni anfani elekeje fun awon omokunrin ati odomobirin ti eto eko won to kan sadede duro loju kan ti o le tesiwaju duro bi adagun odo nitori idi kan tabi meji amo to ye ka funru awon eyan be awon akeko be lanfani lati le tesiwaju le kan se gege bi olotu we royin the nation ti ose to koja ye bo se se lalaye ni abala akoko oro olotu re oni awon akeko kan wa lokunrin ati lobinrin ti won ni idojuko ire koja ila koja ipenija eyi to jemo aile pari eto eko ti won lo fun le eko giga nitori ise ohun osi enikan wa ti o n gbo eto yi lowo ninu ile re ninu ebi re ninu atiran diran re Olorun ba ko ni je ko mo ise ati osi mo lai lai ati gbogbo eti to n gbo mi leto yi sare se ami o se pataki awon obi ati alagbato awon akeko gbogbo won ti wa fonka won rira won mo ko ye ko ri be nitori oju ni roju saanu awon obi ati alagbato kan wa to se pe won orowo mo lati to awon omo won nile iwe seribi ta de duro yi ni mo se n gbedi fun ijoba Bola Ahmed Tinubu ki se tori nkan kan nitori eto tuntun ti won dawo le ni wipe ki ajo kan wa ton ma pe ni Nel Fund ko si ma ye awon akeko ile eko giga lowo to fi wa je pe nigbati won ba jade ile eko giga ti won si bere si ni sise na ma da owo ya ti won ya lowo ijoba apapo won ma da pada die die o ye ka ki ijoba Bola Tinubu lori eleyi tori ko sele ri lorilede Nigeria so tode won ni eja so to kadaba ofo tori ta ba paro eyin oko nlo dandan eyin eyan wa sebi gbolohun to da funru awon eyan be ti ise atosi ko ye kan pari ile iwe won o ni nkan to ba de ngbati ise atosi ko ba je ki awon akeko kan pari eto eko won o ye ka le fun won ni anfani elekeje abi kile ni mo so jare o ye ki ijoba ko le gbe igbese ran lowo fun irufe awon akeko be lokunrin ati lobinrin
ki awon na kon le ba lanfani lati pari eto eko kaluku won ki won si yan mongere ki won fi gboro jeka kon sorire ki atare loloriire ki ti won na ko dire ki tawa na ko dire laye ewe rere ko agbere wa pade gbogbo loloriire tire tire tire tire tire tire tire tire koni dere fo wa ajo ma rere mere na ni en ta jo ngbadun oro lotu lati splash fm e tun le sami ki lo nsele gan loni ojo eku sunday orisirisi idena lo le fa eru iriri to ku die ka to bayi bi ki awon obi ati alagbato ki won ma ni owo to to lo lati ran omo won lo sile iwe eyi omo okunrin ti o si nlo sile iwe ohun opolo re oji pepe agaga omo okunrin nse lo nyo ruku lala topolo re nsise bi ago o de le je nitori ikolu latodo awon akobani ti ma ba ohun rere je mo ni adura kan fun eyin te n gbo eto yi lowo bi pe ipinu olohun fun aye yin lati da ohun te fe da laye te si de ipo nla esu oni le baje atawa ateyin na e tun sami e mo ku ru awa ta n soro yi gandan e lati small boy lati soro si radio awa gan ati fe di anjonu ni waju microphone na ta ba de tin soro e ma sami e ma fi sawada

0: bàbá akọrin látàárọ ni o ti sún mi ibo gan la nlọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
3: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀.

0: That's what you dare look for.
1: Bẹ́ẹ̀ni Akinye wípé ẹ kú àtàárọ̀ ìròyìn àjóyàjó tó dé tí gbọ̀ wá náà ni wípé èso wúrà èso gold nínú ọjà òrànyàn ó ń jóná lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ dákun ẹ jọ̀ọ́, à ń fìyẹn ké sí gbogbo àwọn ẹlẹ́kanjẹ̀ka tó ní í ṣe pẹ̀lú pípọ́nwó ẹ̀ná láwùjọ wa, pàtàkì jùlọ iléeṣẹ́ panápaná àti gbogbo ẹ̀yìn àjọ tó ní í ṣe pẹ̀lú ìdóòlà ẹni kúrò lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná. Bí ẹ dákun ẹ jọ̀wọ́ jàre, ẹ máa bá wa lọ sí inú gbajúgbajà ọjà òrànyàn ní sọ gold, wọn ni ibẹ̀ ń jóná lọ́wọ́lọ́wọ́ báyìí. Kọ́lọ́hún ọba jọ̀wọ́ kí ó má jẹ́ kí n ti àrò kò bẹ èyí tá à ń rò jẹ, inú ò ní jó dúkìá wa, bẹ́ẹ̀ ni kò ní já wa náà. Ẹ dákun ẹ jọ̀ ní kíákíá, ẹ̀yin òṣìṣẹ́ náà agbófinró ẹ bá ní lọ síbẹ̀, ẹ̀yin òṣìṣọ́ àjọ abẹ́rẹ́ làbòlú ọkẹ̀yìn náà ẹ bá ní lọ síbẹ̀, iléeṣẹ́ panápaná ẹ bá ní lọ síbẹ̀. Ìsọ gold nínú gbajúgbajà ọjà òrànyàn ó ń jóná lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí. Ẹ ṣeun gan.

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi lónìí ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi. Today is 23/08/2026. Ọjọ́ kẹta lé ní ogún oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026. Mo ń kí ẹ̀yin ọmọ Ọlọ́run tó lógun tó lógun. Mo ń kí yín tẹlẹ́sọ̀ọ́ tẹlẹ́sọ̀ọ́. Mo sì ń kí yín lórúkọ Jésù, ẹni tó kú tó jíǹde. Ẹnìkan ní wòlíì, ṣé ẹ ti wọ̀lú ni? Látijọ́ Friday. Gbogbo ayọ̀ tí mo kóbọ̀ àti àṣẹ tí mo mú bọ̀, ó ní mo fẹ́ fi kí ọ pé Sunday eléyìí kò ní jẹ́ ìtọ́ kàn fún ọ nínú ayé lórúkọ Jésù. Ẹ dìde ńlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ọmọdé àgbà, ọkùnrin obìnrin, ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti gbó mi. Ẹ já lọ kí ológun àjọbọ Ọlọ́run tí ò jẹ́ kó sùn ojú ọ̀nù ogó mọ̀ ní fún. Ẹ̀yin olùfẹ́, mo fẹ́ kó gbé bọ́dí ẹ níbi tó ọba wà. Ẹ já jọ gbé orin sókè pẹ̀lú gbogbo agbára. Ẹnjìníà.

0: gbajúgbajà olóògbé Taiwo Azan náà làwọn èèyàn mọ̀ sí ògógó tó sì jẹ́ wípé nítòótọ́ àti òdodo ó rẹ̀wọ̀n púpọ̀ jù kò tó di wípé jẹjẹrẹ ohun tó ti bọ́ sí ìpele ìkẹrin tó sì máa ń léwu púpọ̀ jù òun náà ló pàpà ṣe bẹ́ẹ̀ tí ó dá ẹ̀mí wọn légbodò bẹ́ẹ̀ bá wá gbàgbé ẹ̀rí wípé wọ́n láwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ ìmùlẹ́ngbà náà tí wọ́n jọ jáde papọ̀ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún ọ̀gbẹ́ni Yinka Quadri àwọn náà ti di olóyè Ṣẹ́mọ́ pé olóògbé Taiwo Azan náà àwọn náà joyè olóyè òun ni àwọn náà bẹ́ẹ̀ ni kẹta wọn ní ìgbà náà ẹ mọ̀ òun náà ni ìrètí kọ́lọ́hún ọba kí ó bá ní dẹ̀lẹ̀ fún èèyàn rẹ̀ kọ́lọ́hún kó jọ̀wọ́ kí ó bá ní pa ẹ̀ṣẹ̀ àti àìṣedédé wọn kó bá ní parẹ́ o ṣùgbọ́n kó bá ní lọ́rẹ̀ mi bàbá nu Yinka Quadri káwọn pẹ́ bímọ pẹ́bí ti pẹ́ kọ́lọ́hún ọba kó jọ̀wọ́ kó mọ̀ jẹ́ ká fi irú ẹ̀ san fúnra wa nígbà wo la sì ń sọ títọ́ pé à ń sọ títọ́ pé ọ̀sọ̀bà pé ń bu ọ̀rọ̀ dé dúró ẹ wé ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ títọ́ pé tá a bá ọ̀wánú márèèjì kò pí ẹ kò pé ọ yádanù wọ́n dúró síbẹ̀ pé my mother and my father bóbí jẹ́ sọ fún ọ sórí ẹni tó bíyàn gangan ó lè jẹ́ ju èèyàn tó bá dí àwọn ìkórìta kan yóò ṣe bígbà tí ó mọ̀ rí mọ́ ni owó ló ń jẹ́ mọ́ bálágbádá tán o òṣì ló ń jẹ́ pé ta ló mọ̀ rí ẹjẹ́ máa súnmọ́ àwọn tó ti ní ìrírí lónírànràn kẹwàá akẹ́kọ̀ọ́ nǹkan tí mò ń sọ tí yẹ yín tó bá ti pé ibi tó wọ̀ yìí ó ti rí pé yes ó ṣìrìn ni ọlọ́mọdé àṣírìn tó ọkùnrin bá ti rí pé ibi tí mo lọ yìí mo ṣì léwọ̀ ni ọlọ́mọdé àṣìléwọ̀ àlàyé do like this ṣé pàmò àbí sandal ẹ̀yìn ọkùnrin lò do like this your kọ́ńkọ́ shoe kọ́ńkọ́ bí lò pick weight pick race gidi abeg no wait o sáyere gidi for your life tó bẹ́ẹ̀ pé obìnrin ni ẹ́ torí pé ń bi tó ọwà ibùjókò àdánwò rẹ ó ti gbìyànjú I want it to work my marriage. Ọmọ àbẹ́ẹ̀gì kọ́kọ́ fún rẹ ní píìsì náà kọ́kọ́ sún díẹ̀ náà kọ́kọ́ sún ṣó ti yé ká ní pé irú olóògbé Táyọ̀ yìí ó bá sún gbà náà ṣe mọ̀ pé ó ṣe ṣe kọ́ lọ́run túbọ̀ kó lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ o ṣùgbọ́n torí pé bèbè ibi tí ń pariwo ó ń rí kùyìn ó sàn tí ń bèbè náà ni bèbè náà sàn ní sàn wà bèbè yẹn náà náà sàn ti ń jẹ bèbè yẹn ló ti mu bèbè yẹn náà ló dúró pa sí bó tilẹ̀ jẹ́ pé ní tòótọ́ à ń gbọ́ pé wọ́n ti fi ìwé ìpèlè ọkọ̀ olóògbé tí gbogbo ayé àtàwọn ọ̀rẹ́ àtẹ̀bí ẹ̀ mọ̀ pọ̀ kọ ni tọkùnrin ẹ̀rí nǹkan tó ti sọ pé àwọn ọ̀fẹ́ ra àwọn girlfriend mi ni nígbà tó change ọtún ní fiancé mi ni ládàradà àti rédèrèdè àbẹ́ ẹ̀rí nǹkan báyẹn bí ọ̀dà náà ṣe mọ̀ pé fúnra ẹni tó bá ń wẹ́ràn mọ̀ tùnà sílẹ̀ lẹ́sẹ̀ àìbẹ́ẹ̀kọ́ mo fẹ́ ọkọ mi ni ìyàwó mi ni wọ́n mọ̀ wá pọ̀ dáadáa àwọn èèyàn mọ̀ wá dáadáa mi lè ṣe níbi ó kàn bọ̀ sí bó ṣe bọ́ sí ni mo fẹ́ ìyàwó mi ta jọ ọkọ̀ tí yọ ọ yàtọ̀ sí pé ọ̀fẹ́ àní girlfriend mi ni girlfriend rẹ tó sì gbàgbé fọ́ dídí bí ọdún mẹ́ta kí ni ẹ ń pè yín kidnapping ni àìbẹ́ẹ̀kọ́ ó fi gẹ̀ẹ́sì pé rẹ̀ ló lé àbí báyìí ọ̀dà ẹ jẹ́ kí a gbé ìpè ọ̀dà ìpè ìpè wọ́n tún ti wọlé láti inú ọjà hello.
1: Hello ma.
0: Ẹ ra ṣá o.
1: Wọ́n ní nǹkan tó ń ṣe ń ṣe ni pé gbogbo ibi tí náà ò tíì dé àwọn ọmọ náà tó ní ìdí gangan jù ní ọlọ́pàá wọ́n ní gbogbo ibi tí náà ò dé báyìí púpẹ́ làwọn bọ́ọ̀sì ti ya wọ bẹ̀tẹ́ ti bẹ̀tẹ́ ń já sọ́ba mu yàn ibi tí náà ò dé rárá sọ́dẹ́ ń lákòókò ìlà wọ́n ní nǹkan tó ní ìdí gangan jù ní ọlọ́pàá
0: bẹ́ẹ̀ni
1: gbogbo ibi tí náà ò dé báyìí wọ́n náà ti bẹ̀tẹ́ ń já gbogbo ṣọ́ọ̀bù wọn báyìí.
0: Ó dà.
1: Àwọn ẹ̀kọ́ wá ní kọ́pẹ́ àwọn ọlọ́pàá kan máa bọ̀.
0: Ó ti dà. Ó dà ẹ ṣeun gan.
1: Ọ̀dà àdàbò oníṣẹ́ ti gbogbo wa lápá ọ̀dọ́.
0: Àmì o. Ẹ dákun ẹ̀yin náà ti gbọ́ bí ó ṣe ń ṣẹlẹ̀ gan nìyẹn láti ọjọ́ ọ̀rọ̀yàn nílùú Ìbàdàn. À ń fi yẹn náà ké sí iléeṣẹ́ ọlọ́pàá ti ìdí àró. À ń ké sí iléeṣẹ́ ọlọ́pàá ìdí arẹrẹ. À ń ké sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà níbi ọjà Aba. À ń ké sí iléeṣẹ́ ọlọ́pàá pátápátá tí ń bẹ láyìíká àti gbogbo àwọn ẹkùn yẹn tí ìṣẹ̀lẹ̀ yẹn tó ti ń ṣẹlẹ̀ pé ẹjọ́ nítorí ọlọ́run ẹ bá wa gba bẹ̀ lọ inú ọjọ́ràn yẹn iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ tẹ́ bá wa kó àwọn èèyàn yín jáde wọ́n ní iná ṣẹ́ iná yìí láì sọ pé kí wọ́n wá pa báyìí agbé òṣùbà káre fún àwọn iléeṣẹ́ panápaná torí pé wọ́n ní wọ́n ti débẹ̀ náà àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ṣùgbọ́n àwọn ibi tí náà wà á tí ì dé àwọn ọmọ amòro ní ọba tó bẹ̀rẹ̀ sí ní wọnú gbogbo àwọn àbẹ́tẹ̀hún ní ọba ẹ̀sìn ní máa ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ní ọ̀nkẹ́rù ẹlẹ́rù ẹ dákun ìṣẹ̀lẹ̀ tó àbọ̀ ọlọ́pàá ẹ bá ní ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ jẹ́ kí ètò ààbò kó dùn bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni ọmọ tí ìyá rẹ̀ ò bá tọ́ tẹ́ ẹ bá gbà mú ẹ bẹ́ẹ̀ bá fi mú rẹ̀ náà jófin kò tí ì burú jù á mọ̀ retí ààbò àti èsì lọ́dọ̀ yín ẹ máa pè lóòrèkóòrè láti inú ọjà ọ̀ràn yàn títí tí a fi rí wípé àlàáfíà padà síbẹ̀ pátápátá ojú òpó tẹ́ ń kàn sí òun òun náà ni kẹ́ ẹ máa kàn sí ẹjọ́ ẹ̀yìn tẹ́ ẹ sì wà níbi ọjà ọ̀ràn yàn tẹ́ ẹ bá ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ kẹ́ wá pe ojú òpó yẹn ká lè gbọ́nbo níṣẹ́ dé dúró sọ́wọ́ náà yẹn ṣó ti ń lọ́lẹ̀ àwọn òṣìṣẹ́ panápaná ṣé wọ́n ti débẹ̀ ṣé wọ́n ti kọjá ẹyọ kan tẹ́ ẹ ni wọ́n wà ń bẹ̀ tẹ́lẹ̀ yẹn ẹjọ́ a fẹ́ mọ báwo ló ṣe rí kí ni ipò tí àlàáfíà ẹ̀yin èèyàn tí ẹ wà níbẹ̀ tó wà torí pé gbogbo apáta náà ni ọmọ ìjọba ẹ má sì gbàgbé ìkànnì ọmọlúàbí àfẹ́ràn yín púpọ̀ púpọ̀ jù ẹ̀yin bá kò jẹ́ bí ó ti ṣe jẹ́ bí ẹ máa lọ sí àtayélujára ní àgbáyé ojú òpó Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà splash fm 105.5 Ìbàdàn bẹ́ẹ̀ ni ẹ bá ní like ẹ bá ní love ẹ bá ní share comment yín ẹ jẹ́ kí yẹn kí o máa gbéra ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni tó bá bára ẹnu márèjì tí ọ̀dà tó jẹ́ pò wọ̀ ìṣá ló ṣáà ń pọn ló ń pọn ló ń mánéjẹ ló bá yá dànù kúrò ń bẹ́ẹ̀ náà ṣé wọ́n ta ipa síbẹ̀ ni wọ́n ta yanpa síbẹ̀ o kí ló ṣẹlẹ̀ gangan wọ́n ta yanpa síbẹ̀ o bá inú relationship tí o fọ ẹni peace abẹ́ kúrò we have been dating for 8 years. I'm dating for 15 years now. You break my heart yesterday. Ọmọ tó bá ti tó gé ọkàn mélòó ló ní ti ń break lójoojúmọ́. Ìyá àdànù fìyàn ẹ lẹ̀. Move on. Abeg, gbogbo ohun tó máa jẹ́ kínú ẹ̀dùn ni o ṣe. Oúnjẹ ló mọ̀ pé ó máa jẹ tó máa fún ẹ láyọ̀ jẹ oúnjẹ gidi. Ọkọ ẹ ló mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ ṣeré egéle dáadáa ni ó fún ẹ láyọ̀ la gbogbo ẹsẹ̀ la gbogbo ara ẹ̀ fara gbà gbogbo ẹ̀ gbà ṣeré gidi jẹ́ kí ni ọdún tó bá ń bẹ pẹ̀lú ọkọ àti ìyàwó ẹjọ́ kí n ó balẹ̀. Orin ni tèmi ṣá àwọn orin alálùbáríkà sí o. Nǹkan tí mo mọ̀ tó bá fún mi ní happiness nǹkan máa fún ní happiness ni pé tó bá ra ṣe fàájì fẹ́rẹ́fẹ́ má ṣe fàájì tó lọ dùṣì tó máa dànù ṣe fàájì nu ilé ẹ pẹ̀lú ṣe fàájì nulẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ make yourself happy iṣẹ́ kìnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ ká wà happy kí inú wa dùn kò tí ì yé eyín ó dáná ẹ̀yin ẹ máa múra sí ẹ máa ní kíni ìrànà ń pa ìrànà ń pa eré náà ń ṣe kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ẹ mọ̀ yìí pé ń tọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ ń bẹ̀ ńlẹ̀ ó dáa ní ìsìn eléyìí tá à ń sọ fún yín sìn ẹ rò ipá kan act as a film àbí àkó ń ṣe fíìmù o wọ́n ti mú arákùnrin yẹn mímu tí wọn dẹ gbà mú àwa náà retí ààbò àti èsì ẹni àwa ńlé dáadáa bẹẹ ni gbogbo àwọn àtẹjíṣẹ ilé ìta ti ká sílẹ fún yín tẹlẹ fún ìgbéládùn ẹyìn olólùfẹ wa náà màá mú wá fún yín lálẹ yìí kí kálukú yín náà kẹ mọ fi sẹgbẹ ara wọn kẹ wá mọ gbé sí ojú ọtún àti ojú àlàáfíà ìpè dádì kùdùsì ṣé wọn ṣe báyìí ìyá ṣúkúrá ṣé kèé ṣe báyìí ìyá tọ́lání ṣé kèé ṣe báyìí ìyá adé ṣé kèé ṣe báyìí ìyá àṣìṣì ṣé kèé ṣe báyìí sódúró dáadáa ìyá àbejì sódúró déédéé bẹ́ẹ̀ bá ti ń gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn tó bá kù díẹ̀ káàtó a máa tún ṣe tó bá ti pọ̀jù dáadáa àmọ̀ pé kó máa lo bẹ́ẹ̀ tá a bá rí pé wá ń tà ń ṣe fún yìí tó sì pọ̀ jù kò wá mọ iyẹ̀ ààyè ńlẹ̀ tìǹtìǹní tó bá ń ti ṣe pé o ò ṣe kinní kan àti mọ̀ pé lẹ́yìn ìka ni bẹ́ẹ̀ ni àwọn èèyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n darapọ̀ mọ́ wa ní àti ayélujára Oladosun Saheed Ẹ̀ṣẹ́fíktọ̀ Okoye James Ajibode Ẹ̀ṣẹ́gan Akọ̀gun Olúwàbùkọ́lá Idiat Ẹ̀ṣẹ́gan Aranni Yaya Sherifat Funke Asis Mogaji Sports thank you Usman Fadilu thank you Fẹ́mi Oròwálé yes Agudayo Délé Johnson Dinobogun Ṣeyí tán Àròyé Bakar thank you Àròyé ó tọ́jọ́ méjì mẹ́ta o Adéronke Ajibóyè Aṣíwájú Rẹ̀mí Ẹ̀bọ́délé Akínkúnmi Olúwa Ṣeun Olúwa Dámláre Ìmáfojú Peter Adébọ́jẹ́ Yusuf Ọ̀làdìmẹ́jì Ọlámíkí ọmọ ìbílẹ̀ thank you so much my wonderful people. Wọ́n wà mẹ́ pa Aládọ́sù Saheed Victor Okoye wọ́n dúró déédéé ni. Àwọn tó fún mi ní àtẹ̀jíṣẹ́ Chief Afolabi Toyib thank you my chief Oladosun Saheed Yenka Olaiwola Victor Okoye Aranni Yaya Serifat Funke Aziz Mogaji Sports Ọgbẹni Odeyemi Omokure Olaya Ahmed Olamiki omo ibile Johnson Dinobo Ogun Seyi tan ma foju Peter Adebayo ti mi leyin ti moni Adeboje Yusuf Oladimiji gbogbo awon ipata na ni o se be ti won se ni be won fun mi ni atejise be ni won like won love won share ah okan won bale won ni ko di su yin o be ko ni reyin o amen. There's fire outbreak at Oronyo Market, please help to contact the fire service. Thank you so much, have done that. Thank you sir. E segun ni adupe lowo yin. Awon eyan wa ni atayiri jara pelu aye nkan lai wola won ni happy Sunday madam Tola ni. Me ogogo so rest in peace, well done, it is well with you, thank you so much. Equate so share wow mo wa oke lati odo Ladosu Said, happy Sunday. Eku share o e segun ni awon eyan mi nbe ni atayiri jara pelu wa bo se nlo be na ni a ma gbe yin debe nbi ti se ba de duro ninu ojo ran yan a ma fun yin ni abore a fi yan kan sawon ile ise olopa to wa ni gbogbo ekun pata to wole to de jade asi oja oran yan pe ojo e ma ba wa lo sibe ijamba ina o nsele ni bi oji so good gan ina yi o ti wa to wa je pe awon bi ti na gun wa de awon mo gboro ti nwo be won ti nlo re ja shop ni shop won ti nkojo loja e ba ni lo sibe kia e ba ni dabobo won nigba ta n reti ipe lati odo awon eyan ti won wa ni oja nibe lati fun wa ni epo ti won wa baye ati be ti ise to se be ti o de duro. Now ta ba soro nipa pe relationship mi, marriage mi, ife mi, aye mi, okan mi, ara mi, you know, like o ni se pelu eyan mejeji. Okay, now mo love e, won na love me ife ma do abi oni dun o ma dun now but mo love you don't love me, mo love you don't show it. That's okay, me if I show any okay you be any me if I show you sir I will be rinsing ta fe ni affection gidi to duro to abi mo pa ni pe mi ife ma show any kori e ma ma wu e ja kori wa wu ko ye yi e gbagbe koko ri wa ma wu e je kori wa wu e je kinu wa dun e je kara waya gagaga e je kinu wa dun e je kori wa wu e je ka mo pe nto ton to le fo fun wa e je ka mo pe nto ton to le wa pelu wa iso le pe ngba to wa se kini kan kuri baye o and I really love my wife, I love my husband mi fe ma fi on pe mo love ni ni jo niyan like 50 years ago, century to koja 100 years ago, 70 years ago, len so yen. I don't want to show it me. And I really love you, darling. I really love you. Show it to him, to her. I beg. I prove it now. Yes, sin is believing. Into your barri, le yon man gbagbo. In kote yon ri, show yon le gbagbo. And yon se le magbo, but to ti ri, o le gbagbo. Bo esis, en yon le gbagbo, ekpon to ton to to ri you. Ko ti ye yin e je ka wo obirin e je ka mo pe to tu aloko gidi aniyawo gidi alololufe gidi e get me e je ki awon mo mi mo pe to to le wa nbe eyin ya ko buku kan si nbe ya ko bon fita niyin o se mo be my darling nigba ti omo yin o lo fobin loyun elomi tun wa ba mi jo Friday teri my line won gbo den de office mi ti mo wa yi o listen carefully babe. Now, ome, o lo si Facebook. Eyin to je pe uko poro yin ori Facebook, social media, mo piti yin. Awon kan se tan je lo, bo awon ti o je lo lo poju. Abi se won na se n to wa duro to lo serious bai. O serious like you she? Oh, I know. Just maintain your distance like that, okay? Okay? Don't fall a victim. Exactly. So, Omani, I love you. I love you. Baby, mo le su, mo le wo, mi le se kini Omani ko si problem. Ko si wahala emi na ti fo fun e. Omo to se se tan. Now, ile tan gba fun. Soye, ibe lohun ati bobo e na ba jo, you know, o mo wa ki. Ile tan gba fun. Ohun ti se tan, o ye ko lo serve ni. Omo tan to dada. Now, guy, ma wa lati ibe no parent I to won no gbe o mo wa duro ti o ma faramo, you know, o ma je o ma tango won ti gbagbe pe baba god o isu olorun mata o isu ba de igba to yun de lo ba so pe ah babe I'm pregnant, are you mad or something? Show ko e pori yen o se kini show wa okay no yun fa wo fun tani ah lo ba ni o fe pa mi won ma lo dispatch mi lo ni kilo nsele a ro pe didirin ni e didirin ma ni e ah so awon egbe ma nfi sile abi o mo nkan to ye ko se ah am a good Christian no I can't do abortion no I can't do abortion that is why I keep myself sister this way my mo bodo bodo di mo bodo gbo ma pa mi o won ni kini yen ma pa yan lo ba so pe kini ko le pa yan je ka se ni now omo bin so pe lai lai won le se ni tun e o ba lo pari ngba yen mo re ni keji eniyan ah iya lo mo wu eniyan o toto toto iya omo yi lohun a ma nsuku lojojumo pe oko mi arike je ki bobo iwale ma le mi nle baba e fe mi ni sule ka wa eto edin mo se pelu baba e o now o wa dojo kan ikun ga baba ba pe iya e pe arabi en le obo ta loni won le obo ta ke le po lori do goro te ni lo gba idodo mo sita ti o ba mu asibi bayi fun mi ko wa fe omo temi ma jo le yin danu se mi o fe wo se mi o fe ni ah iya e lo nba kunle e ma binu ba le mi oko mi ejo to lo yin yin ni baje ma se ogun to ba ki n se oju ni tin won na ba pe iyo oko egbon ti yoko wi iyoko ba ni mo mi ejo mo bo lodo mi ko mo bo lodo yin se ti fe ni e wo ko si bi fe kan bi kan mo wa bi mo ta wa mo fe ah e ni wa yo jule won lo ni e wa le yo jule kankan mi o ni paro fun yin o ejo mo bo nbi ko wa bi me o to ba wa nsin ma mojuto mo abi mo te ba ni ko duro sibe yen e mo reti mi nbe o iyo ko lo nso ba yen e jo ntoro lohun iru omo okun wo le yin eyan le nwo bayi tore yin gan ni problem aye wa bi nba ni ori ofe lati lo siwaju are Bola Ahmed Tinubu tan ba ni kini problem country yi ma ni eyin bad in laws ni be ni e ba je yoko e ba je adanwo le lominu marriage at relationship omo re no ba ni ko mo yin o mo bo omo te ti ife e lo le won ke lo san wo ori o ko ye yin ni yaya wa na so pe ah mama ki le nso yen ko ma ko bon le yin owo ta le ti fomo se dan kun bo yun sa ti wo won ni awon sa fi omo oda o wa lo be ngba na ah iwon lo se be to ta je be a so ni sin bayi te ba ora ma so te ora fi nylon sare te ra bebi onike te gbe si la bayi kele pe my dear e pe boutique ni sero ni sugba ba aso nkan na te ba ko te ko da lele te wa la gole lori kini e tun pe yen eh be dan sele nu won downgrade dan dan ah aye mi my life now mama yen ni omo tun wa bimo se n gbo mi o ise abi ni wa se fomo yen gba ti o bimo se mo ipe ronu po fun o ronu gan inu e baje pe wa yi to ma tun bo siru owo okunrin bayi laduru suru to hun ti ni laye ah to n fi lo ye aya institution ohun o se dadada ohun o falling victim ohun o falling love iru ewo leleyi inu omo yin o dun operation lo fi bimo nigba ti won operate omo ti o bimo ti won pe iyo oko pe mommy mommy a ti wa ni hospital egbon ti o ni yawi ni emi o mo lowo kankan emi o lowo ewo emi o lowo kankan o e dakun tori olohun se owo lo ma siwaju abi ajo e jo tori olohun eyin yoko iya yawo yi a ma bere lowo yin o toro yoko ti yin iya yawo yin won se bayi si yin gba yen gba yin won family won se bayi si yin now ti won se bayi si yin ni won se bayi si yin on wa tun wa se operation yi tan family omobirin lo dowo le ni yo mo ba da ro pe akobi mi ri ni je pa mo lo o ba mo bo nle mo ba se pa ti ju yen mora omo e ba pada sinu ile won leyin to mo e pada sinu ile won tan nigba to ko wa ki omo o ba mu 2000 naira lowo oko ni baba baby baba tun fulu lati igba na o e wa mo ti omo so fun yawo a wa ma fun ni voice note pe hello o iwo iwo ati mu gbe nko ma ga iya e iye ti o fe ku loko mo so fe ko ma bo nle mi ti ma lowo dani mi ni wa sogun ton to ye kin se ni mi lowo dani ma bo le mi to to bo si le mi je so to fun e ko se ton ma gba yawo mi o iyawo bo no lo wo ko lo lomo emi gan se ko mo lomo yen eh kilo wa n pe mi fun eh ma sa ma send won je si e won ku lomo un jo wa sugbe mi ki mo ni sa omo le joyan ko mo je yan lo ni ma ma send won je se e lo wa lomo fun 20,000 won lo le san losu ibaye osu meta ko ni san kankan mo e dakun ti ru omobirin yen to ba lo roko gidi fe nisin bayi abi ti won atoju omo yen to mo ndagba ngba omo ba wa wo boya bi 20 years abi 25 years to fe marry won awon gbe ton lori awon tan oforare won a mo gbe kale pe after run she bone lo de bone ni baba e after run she bo shebo lo fun loyun yen ti o ba fun loyun yen nigba yen I mean e jo shawen she ma rin snitch I don't get it gele mi gan fe jabo sha ah wala nda lai wala ye ye ye ni tin yen le se la le yi o hazin ah like pe ba be ni aturo ba be be mi ba nbe ni ru party be o ma so fun ba pe ejo e npe awon e mo mo e lodogbo to be pe lubadan bi ba ni npe odogbo straight ejo hello wanda e fun mi ni awon soja o fe jambi baba buku to joko kale to le temo e ko ba rin jinna sinu agbo e ba rin jinna nu agbo eyin agbo rosi eyin agbo ni kin ti mo wo wa layin gboro rin yin bi eyin agbo ni e ba mi wa won lo enja yawo e joko obi iwo mo to nse gelegele to se yo to ba n to stone mo gbogbo e be ni abolo de fe loju o wa ko ti yeyin ba ni won wa baba lo seyin pati lo en ti o ba sise omo ki lo fe je omo fun e pe ko leleyi e je ka di jojo ko na o enikan ko boju ko ba mu enikan fe ku danu ha enikan jaye kiri o wa di asiko gba yen to wa di pe boya nkan yen o wa yi biri asiko yen okay ti mi ba fun e loyun en gba yen se o ma bi ni oh I see agbagbe ni en ba fun oloyun emi mimo gbogbo eyin to omo yin okun tan ti fun awon omo bi loyun ki aye te lo gboyun tete lo mo sa to se bayi nisin e tete ibe yen ni obi mi ti bayo meje tori omo to fun loyun ti ogba yen elomi okuku bo omo yen se po looto omo yin si lo ni oyun nu e omo yin lo ni omo owo e to ba se pe fun epe omu e won so pe o ka Cambridge o lo gba won deport e tori po ti se e lo se gbugbu awon to ye ke se e lo yewo now ale wa na se ka ni kori ofe ma po si oro lohun gan so pe ko le sese abi ro ni so nipa ife ta de nso yi ife ni olorun ki lo sele agbodo fe ra wa o ninu gbogbo e ma fi ta won mo ni keji nsi waju ah mo love e o love me why ti mi o ni fe si waju to ba ti love temi emi na de ni mo love e then we good to go abi be ko ni so now nibo lati eko ti mo eyin omo wa te wa no relationship pe labaja fo fun mi labaja love me communication le ko ma ti mo ti o ba ti n pe e don't call him ko kin chat ye forget about him hello babe you don't know how to ask of me and say oh sorry mo ti n busy di eni jare oh my god mi de ni lokan ti pe please my baby you are not a plastic spoon forget about him your own is coming ko ti ye now you want to say maji lara ke good morning babe no especially to ba ti je obirin okunrin lo ma gbon tele e then you want to wa se kini you want to wa follow e be hello babe hi babe good morning you want to say hi lana good morning any good man awa na se sayin anyway sami o le blame mi ife yen gba mi o ma ni bo se ma level to ma n ba de ma lagba o wa lagara n gba mi to ba yi wa 100 yen ba ya mi mi an fe daku ni ai be igbu re so e ko ma se fe fun mi o ni to ba so po fe mo ma lo ku ni enikan ni ku fe ni kankan sin aje n gbo ka jo marina se pe mo fe ko ku yen gan na ni mama threatening and mama sha ma be ka ten because I want you to die I want you to pine for my neck oh god dey boy le nbe I will bring gun to ja ko ti ye yin atija eyin omo te se n go into relationship you know as in guy yo ki n bother lati pe e la ro o le ja go meje ale ejo keta lo se ma ni o hi babe person pe hi bye you know just as in has a fe pe a o ti hacks of me wa ni are so sorry oh you were around ni I understand has a fe pe babe mi o bere pe se mo ti jeun wa ni are you a baby se won be mi pe se mi ti jeun to ba je pe omo to da ngba te kokko bere ni tawon bi e de wa ti me se pe ti boss grade 2 ko ti yen awon ebi mo ore ti me gbogbo e ti se gba awo ti sawo won tun ti me dada e wa won ti o sele o ki mi adole ko bi omo pe bi e pe hello daddy e ma mi bo le soro e jo to ya lo mo e ma se ye se what ton sunkun ta laye nku la la lo ngboro aye jara e omo mi wake up you know kini nkan ti wa se to ba ti so fun won pe e wo nkan to mo yin se mi o le gba mo that's her to ba pada pe pe hello hi babe I can tell so story tori pe story yo se kini ko ni tumo lo sa blocking okan re fe kuro nbe sawere blocking to ba ta si blocking sin okan ma kuro you able to move you able to think abiro ni omo yen ja re mu wa bai mo no ya bring out your phone eh oh ya number da o fi han mi block him ta tun ni be lori phone e kini kan blocker oh ya now to your facebook oh ya his account lo se kini lo ni kini awon sori dogo block him let's go to the tiktok se kini kan block him are you on ig he say yes ma on dan b block him eh won ta won yen so ni ha won ya mommy oh lord I thank you I have my peace now oni kin to kuro bi gokan mi de bale because tin ba ti mo chat seyin bayi inu mi a ma baje o mo ma sa mo ro buruku si mi to le je keyan lo para e eyin na e gboru nkan be yen iru n to se omo birin yen niyan ti o fu mo ti o se ti to fi pa mo be wo bi eh ikini ko ibo wa ri kin ti bere oh ka jo ngbogbo e o nbo le ti le bere bere anyhow bere anywhere yeah eh won zo mo pe kudi ni oh kudi da ai mo ye kudi to lo si dubai ti o si around mo ai mo ye kudi kudi wa uk wa canada ko si niger ai mo ye wale to wa canada wale to wa london wale to wa us ai mo ye ote ai mo ye you know see free yourself free your mind be yourself move on yeah ah I beg you iyen fe inteje it wa ni ade eti ela bayi rosfat gbogbo yin le fe gba wa gbogbo awon roast association of roast names ai ma su yin ati ri oloto nu yin laye mama wa roast odika awon na ni roast se roast se won ni mo o ni iwo yi na ni sin bayi se roast ni ni o Rose fasting gbogbo yin e continue e kan ni omo lu abi ni a n pe bi eyin eyan wa ajengo ori yin wa nbe a kan ni lati so to funra wa na ni a gboro so to funra wa jare ajiri west hey gbe fun omo oba gbenga gbajumo to jo meji jo meta e dakun nbo gbenga gbajumo wa gba lo bayo lohun oluso paul oko wa lati ogbomoso nbo le yin na wa o nbo e wa Nathaniel Olawale Akinyele ah shewa commissioner ikale o shewa Olorun seun enike ni jejo lore to yi mo ka you know awon orin to je orin ti ibile wa gangan ti won ko ti won se jade lati ajo to ri si oro to ni se pelu asawa ati rin ajo afẹ se mo pe ni ose ti o pari irun na ni won se asekagba isese se mo be egun de jo dada ti gbogbo edun tawon eyan geshin be ni abi be ko koda mo ri commissioner nbe ngba na tawon na fi kini ida amo sele o kerubu won a pe ni ida sugbon ni ti ilana ti wa mi won so pe kini mo npe won ni mo ri go bayi won fi si isale fi la won a de fi la le lori mo ni han ma wo mo ko omo yalago konfa. Thank you so much, the Commissioner for Culture and Tourism in your state, Honorable Wasiu Ajani Adewale Olatubos. Thank you so much for your support. E se gan ni adupe lowo yin. You see bo se nlo ben ni antele e ma si gbagbe pe egbe awo obirin ti aje agbon si afefe akora ajopo lati ori orisirisi video nipinle Oyo ni nibaya tetwa ni ipinle Delta adupe nitori pe arin Olorun de nsiwaju ogun wa beni Olorun lo nba wa se awa na ko beni o nto ba nlo ni gboro aye ninu luwa eje ka dijo fuju sunukun eje ki ajo fi wo bo se ye ki o ma ri ati bo se ye ki o ma lo nanu oya e wa wo abala keji fowo ta ti wa ninu ile oko o baba ilo bakan asiso nigba ti obo kan baba to joko won so ye yin baba yo ni awo meji o o de je oko daada to toju omo won ni awo meji iyawo kan eniyan fe nigba oya mo so yin lori show yi iyawo omo won obimo nigba obimo mo lo so mogo mo lo so mogo momo ba lo so do mogo osu kini osu keji odun kini odun keji odun keta momo wale baba e wa npe mi pe tola ni you know see my sister mo so fa sugbon mi si fe ni yawo meji sasiko eni ma so pe mo lo fe yawo keji iwo na wa wo mi bayi sin baba ma se alaye fun mi nigbati olorun gbo bo se nse de ade inu ilu yen won sa yi lo yibo ni ba dan pe a baba eyin lo ba kan o tadi eyin lo ba kan eyin ni e ma joba e ja gbojo pe boya won yen wa lati inu oja e jo e pe wa pada lati inu oja oran yan e pe wa e je ka mo you know okay what I pe won ti pada pojo po nbi hello
2: e
0: ka bo e jo se lati oran yan ni
2: o ti o
0: all right oruko yin ati bi e ti pe wa e
2: Oji Omo West ni o lati United States of Illinois Academy.
0: Oji Omo West. Shewa.
2: Ade ku si yo ni.
0: Isimi ni o.
2: Aku weda no.
0: Weda ni o.
2: Ewe, e ma bi to.
0: Oda, e se nse. You see, now, no one so fun won pe eyin ni kabiyesi kan o. E gbon si mama so. Lati bi odun bi mefa o, ti won ti lohun. Mama wale loni ti an ba wa loni ba e mo ti won se won lo nu freezer won clean freezer won se o bebe won ba wa wo mo be won gbo be junior freezer won ma se nje die nu freezer mama ba ton pada lo si bi ti an ti wa oda omo yi ti gbon e wa joko ti le ti yin ile ti e niyan jo bi de rara o daddy omo yen ma se wala enbe wala omo yen po oko e de so pe ko bodo gbo mo do ni tori e mo se owe kin lo sibe kin lo duro ti won ki ma ran won lowo ki ma ba won gbe gba ki ma ba won gbagbon ade so ngbo e ma ti baba wa soro pe mommy olodun ti e se nte wa lele ni ana wa lo ba kan emi ojo ba o e lo be ke lo je fun ra yin tete lo gbin to ma tele lojo ba emi o le tele ejo ba tete ma lo sibe ko lo gbin to ma tele lojo ba ni nte mi tele lojo ba mi o le tele anybody lojo ba tete wen ti o tele lo lojo ba e se now nigba ti oko won ba wa lowo olori mi ti o se olori kabiyesi mo na mo to da lowo o ton da fun afin ben mo so fun yin omo ti o le doju ti yin laye ben mo so fun yin omo to da ta afin ye won ileke yorun won ileke afin aje ngbo omo ton de kawe ni ton lo si university ton setan ton mo bo se nlo omo ton mo itoju yin omo ton ma massage yin kabiyesi ta de o mo se regiregi lori yin aje ngbo won wa mo ni won dada na mo bi omo mi ni bene ko si yin nigba ti kabiyesi bo wa lo fe iyawo re nte nsin bayi iya yan ma kekiri won ti gba kalawa mi o won ti gba kalawa mi kabiyesi eri temi ro mo e dakun ewo na fe se fa wo bi to fe ta wa lorun abi okunrin so fin pe my dear mi le fe yawo mi nsin e awa lo ba kan se kan wa gbe ogun wa sonu ni mo dupe pe olodun je ko ba yan ogbona ngba ti won pe mi pe kin dakun e dakun my sister e advise mi mo de wa dupe lowo eledua na o pe ko je ki isu won dari o tore n ba siyan dari a bere lowo e o te ba siyan dari e dan fun emi yen so fun mi ni joyen wi pe eto iran yen ni je ko se ko se wu kankan be ngba ti se pe won ja si je ran kan jo apoti to gbe si yen ti lagbara ju jaraka so ti ade mo ba ni oke mo ndadi eto yin ni e lo se ko le mi wu kankan dani tori pe eto yin ni e ja si e bebe fun eto yin ni eje mo pe to the glory of God gbogbo yin patana la pe ngba ta ba fe se gbigbade won be ni a so tori okan gbogi lara won to je alati leyin ati ololufe wa ololufe mi ti mo je omo yin be ni gbogbo yin patale ma de be ngba ba fe gbade ona meji lati ni lati lo re gbade ona mejeji kan rin kan rin de ni so ye yin e ma fi sinu adura ko ti ye my baby now won wa pe mi pe omo ya mi o se oni damu o eto ti enu oni bo sonu laye o won a gbo good news my darling won ni koda awon idile mi to ye kan fa eyan le ti kaluku tin so pe prince labokun oni o soju idile wa e mo tin ni se lo nsin kaluku won ni wa ba won pe e wo kabiyesi won do bale kabiyesi o kabiyesi o kabiyesi o gbogbo wa patapata ayowo awa na jade alo bere won so fun awi pe ti awa yi ba se ilu ole roju ko le raye eyin ni awon alale mu aseton lati tin leyin se ri pe ilana ida ti pe gbo ile yoruba patapata na abale tele e ri pe yen da po e ri pe ko mu wala lowo rara kaluku won lo lo ti won si lo won na na lo awon na lo bere an na lo bena wo what does she like found pe ti wo to ba se ilu oni da o iwo ta modo to ba se ilu oni ragba o won si dawo won sa fo eni yi gan on la wala lem e mo doju eru o te ba fe kilu oda gbogbo si wa ba pe ka bi esi o ayowo lo ni ase tan lati sin leyin oya e ja lo ko se de kan ti ma yin dumo e wa lo gbade yin now mama ni so pa won le te lo pa won lo re ijoba yi o e da kan bi en ba wa fe olori nigba na ni mama omo dale fi fokoja nigba na mama omo so pe won gba oko won lowo won ni eyin iya ye toju oko yin akunrin to ba bayan toju omo ti o de fi ya je yin ti o mo fe bi le pupupupupupu e mo yi e loju ale akun mi de fo yawo le yawo e o sugbon toju yawo atomo e won ra un iya o de je won e ja mo yi funra wa e ja toju owo ko wa e ja toju aya wa e ja toju omo wa e ja fira wa lokan bale e wo mo fe da itan mi die tori pe ago mejila ku iseju metala lati kan ni omo lobi ah tola ni you are too good oh baby you are good oh e jo ipo enu e fele a fi suru e se ngan ni e se ngan ni oluwa to se mi bayi lord I thank you lord I thank you lord I thank you eyin lo lu fe mi na te wa nbe fun mi I thank you all I love you so much you are my daddy nothing we jo ati nu oja lati fe gbe ipe yi ko lo nji o wa lati nu oja hello hello won ko loju opo oga Roslyn di meje eru n ba kan my dear haki ni mo se fun e o eto igbeyawo laye onboluwa mi file le o pelu

0: fun kin ba lo. Bẹ́ẹ̀ni àforí àfọrùn kí n bá ẹ lọ ni 655 náà ni kí ẹ máa pè 615-615-615-615. Bẹ́ẹ̀ni ẹ̀yin tẹ́ ẹ wà ní gbajúgbajà ọjà tó gbajú, ọjà tó pẹ́ kọrin kéṣe, ọjà tó wà ńbẹ̀ torí ẹ̀ ti ń bá bẹ̀, ọjà ọ̀ranyàn nílùú Ìbàdàn. Bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká máa pè sórí 615 right? Òun náà ni ojú òpó ìdóòlà pàjáwìrì. Bẹ́ẹ̀ni tí ó jà sí akátá iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹjọ́ ẹ bá ń dábò wọn gidi, ẹ dábò wọn gidi. Tó bá yẹ pé wọn àti ìwà síbẹ̀ tó pọ̀, mo gbọ́ pé wọ́n sọ fún alẹ́ kan pé àwọn kan ti débẹ̀, ṣùgbọ́n wọn àti ìtò ni. Tó bá yẹ pé wọn àti ìtò náà, ẹ pè é 615, ẹ pè wọn ìjọ ń torọ Ọlọ́run. Ọ̀dọ̀ wọn gérégé, òun náà ni ó máa já sí. Kódà bá tún ṣe wáyé, àti ń pe àwọn iléeṣẹ́ ọlọ́pàá kọ̀ọ̀kan pé kí wọ́n jọ òun mọ̀ bọ̀. Mr. Lamid Lukman, wọ́n ni ẹ pé ètò máa o, wọ́n ní iná yẹn pọ̀ gan ni o. I'm watching it from France. Please help them call police. Please, please. Thank you so much. I've done that. Ẹ ṣe gan adúpẹ́ ní ọwọ́ yín. So wọ́n làwọn ń wo gan láti France. Ṣé ẹ mọ̀ pé ìtàkùn ayélujára ó ti jẹ́ kí gbogbo ẹ̀ kó di ìrọ̀rùn pátápátá porongodo. So àwọn náà ń ṣe àlàyé fún wa níbi tí wọ́n wò dé. Please join us on Facebook /FM 105.5 Ìbàdàn. Ẹ dákun Nathaniel Ọláwálé Akinyele, wọ́n ní well done. Àǹtí Tọ́lá ni thank you so much sir. The vice principal pàṣẹ wa, ẹ kalẹ̀ o, ẹ kú iṣẹ́ o, ẹ kú holiday o. Kò jẹ́ bí àárín yẹn bí ó ṣe ni pé òun máa ṣe bẹ́ẹ̀, òun máa jẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ rí pé mo fún wa ní orin ní nǹkan yẹn, tabaka lọ tabaka bọ̀, tabawo lọ tabawo bọ̀. A rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tàbí ọkùnrin ló jẹ́ wípé fúnra ara wọn báyìí ni wọ́n á lọ rèé mú tí wọ́n ń pè ní ìjà asọ̀. Wọ́n wá lọ pè wá sínú marriage wọn, wọ́n á lọ pè wá sínú relationship wọn. Ààrẹ àpèdè wọn ni well done ma ìyá ìròyìn. Ẹ ṣe gan ni, thank you so much. Ààrẹ àpèdè o, ẹ ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun. Àdúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ àdúpẹ́ pé òpin. Àwọn èèyàn mi ń kọ́ dédé o, ṣàlàfíà làwọn fámìlì mi wà o. A kú iṣẹ́ ìlú o, a sọ̀kalẹ̀ láyọ̀ láṣẹ ní ọwọ́ Elédùà. You see bó ṣe ń lọ bẹ́ẹ̀ là ń tẹ̀lé. Bẹ́ẹ̀ ni ó kọrin, ó sàn ju wúrà àti fàdákà lọ. Bẹ́ẹ̀ ni ẹjẹ́ mọ̀ pé ẹlẹ́dẹ̀ ò dọ̀yọ̀, ariwo ẹ̀ ló lè pọ̀ ni. Wàlíù Ismail àwọn ni ẹ̀ kalẹ̀ o, wàlíù láti ọjọ́. Ẹ ṣeun gan ni, wọ́n ní Àkànni Mura Kenyo Badmus ẹ̀yà láti Ìkànnì olólùfẹ́ wa. Ẹ ṣe gan ni, ẹ̀yin náà ti mọ̀ pé èyàn nílé ìdákọ̀ ṣe pé ẹ̀sán wò polówó fún mi o. Wọ́n sáwọn pé dí ìwà ẹ̀ ló bẹ̀rẹ̀ ẹ̀ àwọn ti yẹn á já sí báyẹn. Ọ̀dà ẹ ṣe gan ni, thank you so much. Ẹ ṣe gan ni, thank you so much. You know, à ń tẹ̀sí ọwọ́ iwájú. Bẹ́ẹ̀ ni àdúpẹ́ lọ́wọ́ ẹ kó ètò àtóríṣe ni láti dà ìwé ìlàmúlòkọ. Ẹ ṣe gan ni, oríwo ò gbọ́dọ̀ burú. Àtóríṣe oríwo ò ní burú, oríwo ò ní bàjẹ́. Láṣẹ ni ọwọ́ Ọlọ́run ọba o. Àfi sùúrù o, àfi sùúrù. Àwọn èèyàn ti fún wa ní àtẹ̀jíṣẹ́ gan rẹpẹtẹ. Kódà àwọn èèyàn tán ti láìkẹ̀, ẹ bá ní lọ́ọ̀vẹ́ ẹ. Ààrẹ àpèdè wọn láìkẹ́ Olúwayẹmísí Ọmọnìyí Ìṣẹ́gun Samuel Àmọ́lé Fohad. Thank you Nathaniel Ọláwálé Akinyele. Àdúpẹ́ lọ́wọ́ Ìṣẹ́fà Fọlábítọ̀ Ìyẹ́bọ̀ládé Oṣù Saheed Victor Okoye James Ajibade Akọ́gun Olúwa Bùkọ́lá Idiat Aroni Yaya Mogaji Sports Usman Fadilu Fẹmi Orowale Aguda Ayodele Johnson Adinobo Ogunṣe Ìtàn Àròyé Backup Adéronke Ajiboye Aṣíwájú Rẹ̀mí Ẹ̀bọ́délé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wà pẹ̀lú wa ní àti ayélujára. Ìgbéyàwó mi, ọkọ mi, ọfẹ́ hàn mí lé mọ̀, mo ti ní high blood pressure, mo ti ní gbá, mo ti láwo. Tó bá ti pẹ́ mi ẹ̀ ò gbé mọ́ abeg, má lọ pa yín ara ẹ̀ síbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni ẹran lajú yín kẹ́ ẹ ríran kedere. Ẹ dákun torọ Ọlọ́run, èmi ń bẹ̀bẹ̀ ni, please, I am begging you. Mo ń bẹ̀ yín ni, ẹ mọ̀ jẹ́ nìkan pààyàn dànù. Ẹ ń kú, òní tí ẹ ṣe kínni, òní tí ẹ tán. Aago méjìlá ti kọjá ìṣẹ́jú mẹ́ta láti ìkànnì ti ọmọlúàbí. Ojú òpó ìdóòlà pàjáwìrì fún ilé iṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ 615. Gbajúgbajà ọjà ọ̀ranyàn ń jóná báyìí, iná ó wọ ọbẹ̀. Ẹ dákun ẹjọ́, ẹ bá ní lọ dóòlà àwọn èèyàn kúrò ńbẹ́ o. Ẹ dákun ẹ ṣàánú wa o. Àwọn pabi tí ò ti ẹ̀ tún wá dé àtúgbọ́ pé àwọn ọmọ àìsàn tún wá wọbẹ̀ lọ, wọ́n tún lọ ń ba nǹkan jẹ́ máwọn èèyàn la. Ẹ lẹ́rọ.
1: If there is anything contrary, they should let us know.
0: All right, sir. Thank you so much, sir. Thank you so much. I want the commissioner from Oro Asawa, Benny Ati Rajafe, ne ipinle Oyo, Honorable Wasiru Olatubosun. Eshe gan. Adupe lowo yin. Oh my God. Eshe gan ni o. Adupe lowo yin. So won ni ka fi okan wa balẹ wi pe gbogbo e o tin lo bo se ye ko lo ni bayi ni se pe oko nla meji to je ti awon panopano o ti wa nbe o ngbogbo o ti wa in order pe so to ba je pe nkankan mi tun wa tun ti be ni e je ka tete mo eyin te wa ni oran yan so ke si ma ba nse adua fun commissioner for culture and tourism ni ipinle Oyo be ni honorable Rasiru Latibosun e ma ba mi sadura fun won e ri ki won je ki se yen o ya papapa won ti ba mi network gbogbo awon yen pe o ye tete koja si be yen e je ka lafia ko joba ah adupe lowo yin ẹni ba jọnọrọ pẹ fún wa ọkàn yẹn ma balẹ. Thank you so much. Ẹ ṣe gan ni. All right. Ẹ jẹ́ kí n ṣe ojú òpó. Ẹ jẹ́ ká ṣe ojú òpó ni ká tẹ̀ gbóhùn ara wa ń bo ló bá dé sọ́dọ̀ yín bẹ̀yẹn. Ẹ má ti jù lálẹ́ yìí. Ọkọ mi ò fún mi ṣe àbẹ́ẹ̀kẹ sọ̀rọ̀. Ìyàwó mi sá fún mi ẹ sọ̀rọ̀. Boyfriend mi ni Aunty Tola, ó ti fẹ́ pa mí. Sọ̀rọ̀ àbẹ́ẹ̀kẹ sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ síta. Sọ̀rọ̀ kò forú lọ mí èmi náà dẹ̀ nílò àti bèrè orun lọ́wọ́ ẹ̀ no tó bẹ́ pọ́kọ ilé ẹni tó dẹ̀ mọ́ pé bóyá iṣẹ́ ẹ̀ kò forú lẹ̀ ìwọ ló gbé súnmọ́ lílé ẹsẹ̀ gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe kò tí ìyọba ẹ̀rọ ọ tó di oṣù tó ń bọ̀ kò tó forú ìlú ẹ̀ wọ́n yàn tó ní bèbí na I need you na tó bá dọ̀ oṣù kẹta madam ẹ̀yin náà ẹ̀ lọ fún sex hunger kò sí tv sí èèyàn ọlọ́run ọba ń gbọ́ ẹ sọ fún ọ bẹ́ẹ̀ pé àlàyé tí wọn náà ò bá sọ pé gbé kínní ẹ̀ wá èmi náà ń ṣe kínní wọn ò fi ṣe mí náà sójoojúmọ́ láwọn àmọ́ abéèrè no ẹ má jẹ́ ká máa fi síbì kan náà àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ń bá béèrè nsìn ẹ̀yin náà tó béèrè ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà tángù pẹ̀lú wọn ẹ ṣe dáadáa pẹ̀lú wọn. Ẹ wo gbogbo nǹkan báyìí ó máa ń fẹ́ kí ó fẹ́ dàbí wípé ẹnìkan ṣoṣo ló ń fi okun sí ló ń gbìyànjú agbára ẹ̀ nígbà tí ẹnì kejì ń wò pé ẹ tí ò bá lọ náà kò lọ nìyẹn tí ò bá love me ò love me nìyẹn tí ò bá work kò work nìyẹn nígbà tó jẹ́ pé ó yẹ ká put our strength together to make it work you know ó máa dàbí pé ẹnì kejì yẹn kan take it for granted tó yẹ pé kò rí bẹ́ẹ̀ lọ́kàn ẹlòmíì bó ṣe rí nìyẹn because ẹlòmíì ò lákàsí ṣé o mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì lákàsí ẹlòmíì ò ní pé o hello babe níbo ló wà báwo ni ṣé o ti jẹun ẹlòmíì ò ní àkàsí ẹ kò fi ṣìkà o lè jẹ pé lálẹ́ tó bá fẹ́ sọ pé hello babe mo ti gbàgbé ẹ gbàgbé ìyàwó ẹ tùbí o gbàgbé olólùfẹ́ ẹ o gbàgbé ọkọlé ẹ o gbàgbé olórí ẹ o gbàzín. Ewo Amin ko stand well. Ojo ko to wa ile agbara na ni 070 Shatiko 070-69-49-3000 070-69-49-3000 070-69-49-3000 070-69-49-3000 Ojo opo keji yen ona ni 070-1-4-4-7-5-7-7-0 and 070-69-49-3000 ojú òpó tí ó wọ ìkànnì sí ọmọlúàbí nìyẹn ṣàlàáfíà mo bá yín ṣe ń ṣe dáadáa kó tó di pé máa lọ sí agbọn ti àwọn àtẹ̀jíṣẹ́ náà ẹ máa darí àwọn àtẹ̀jíṣẹ́ yín. Ok, yóò dára fún yín. Hello, sir.
2: Má ti pè àwọn èèyàn bẹ́ẹ̀.
0: All right, sir. Ẹ ṣe gan.
2: Ìjà ro ni lọ́kàn fàmì, so wọ́n ti pè wọ́n.
0: Wọ́n ti pè wọ́n. Ẹ ṣe gan ni. Iléeṣẹ́ ọlọ́pàá bó la wà yìí?
2: Àyí ti Olúyọ̀lé níbi tó sáré contact àwọn
0: ti pè jọ. Olúyọ̀lé rè ẹ ṣe gan ni, sir. Adúpẹ́ lọ́wọ́ yìí.
2: Telling
0: growth. Yeah, ẹ ṣe gan. Thank you so much, sir. Thank you, Eshe Goni. Commissioner for Culture, no, one on Saribawa Kwe, and when you're a kakakiriko, ya kan zite malo sibe. Eshe Goni, thank you so much. We're grateful, Eshe Goni. We are grateful. Thank you so much, Eshe Goni. Adupe lo wolorun. Ile eshe lo pati olu yo le niye. Adena oshe nye, oshe nye, tanyo nye. Adupe lo wore. Thank you so much. God bless you, darling. So one on Saribawa Kwe, Diaro, to serve biti ishele to di shele won ni ande tin lo sibe pa pa pa pa pa adupe lowo lo kile n fi simi alayo ma ni ikan omo lu abi la ma npe bi ojura wala juju ni kile n so yi emi ti mo foju mi ni ju pelu baba e pafra loni ko ti yeyin ti mo tun so fun baba ko baba e n bo lori show mi e wa se life nbi na ose meji baba awon eyan mo re ti yin lori show yaro yin.

àìpá mi ẹ̀ ṣùgbọ́n ìyàwó mi jẹ́ ẹni tí kò mọ ọpẹ́ dú ó jẹ́ ẹni tí kò mọ ore kódà bí ẹ bá kọ ilé fún ìyàwó mi yóò fi ẹnu tẹ́ḿbẹ́lú rẹ̀ ni ó ti sú mi kí wọ́n á ní èèyàn lè ṣe ó di àkọ́kọ́ ẹ jẹ́ wọ́n bá mi náà tẹ́ ọyọ́yá yìí ni wàá jókòó ẹ jókòó ọyọ́yá ọyẹ́bọ́bí abala kejì rẹ̀ jẹ́ tún gbé tẹlòmíì wọ́n ní ẹ kalẹ́ o orúkọ mi ni tèmi tọpẹ adébọjẹ láti ui nílùú ìbàdàn ẹ kú ètò ẹ sì kú iṣẹ́ o àdúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún ìkànnì ọmọlúàbí ẹ kú iṣẹ́ kú atótónu agbádùn ètò yín púpọ̀ púpọ̀ jù ẹ jọ̀wọ́ ẹ dákun èmi gbé òṣùbà kárẹ̀ fún ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ àṣà àti ìrìn àjò afẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù wàsíù ọlátúbọ̀sùn fún ipa takuntakun tí wọ́n kó ní alẹ́ yìí àti iléeṣẹ́ ọlọ́pàá ring road fún ipa takuntakun tí wọ́n kó àdúpẹ́ ní ọwọ́ yín o iná ò ní ju ẹ̀yin náà o kò ní jó dúkìá yín àmì àṣẹ edumare abẹ́rẹ́ báyẹn bí.